0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́rùn ìtẹ̀síwájú, òun náà ni wọ́n pè ní ọ̀pá ìṣẹ́gun. Ìkànnì kànga agbọ́mọ̀gbẹ́ 89.3 FM náà lè wáyé olú ẹ̀lẹ́ estate nílẹ̀ Ìbàdàn. Fún àti dá sí àwọn ọ̀rọ̀ tá a ti láǹfààní àti mẹ́nuba 0916893 1000 0916893 1000 tàbí 0915 333 4893 làwọn ojú òpó tó wọlé. Hello, ẹ ti wà ń bẹ̀. Hello.
1: Hello, ẹ káàárọ̀ sáà.
0: Ẹ kú ojúmọ́ sáà.
1: Ẹ sá.
0: Orúkọ yín àti
1: Peter. Ẹ kí yẹn yàn. Ọgbẹ́ni Àlùkò pé láti Àkàlà Express.
0: Láti Àkàlà Express, Mr. Àlùkò, ẹ káàbọ̀ sáà.
1: Mo kí Adádùwà tó wà lórí ìjókòó mẹ́rin.
2: Ẹ ṣe sá.
1: Dádì ẹjọ́, Adádùwà tó wà lórí ìjókòó mẹ́rin, mo kọ́ fẹ́ bá sọ̀rọ̀. Ẹjọ́ fún Dádì, fún ìgbà àkọ́kọ́ mi ò ní àgbẹ̀ pẹ̀lú nǹkan tẹ̀sílẹ̀ kan for the very first time tí mo ti máa ń gbóhìn lórí rédíò. Wípé tó bá dìgbà election, àwọn ọmọ Yorùbá Tinubu náà máa tẹ̀ fún Dádì irọ́ náà ń pè lálọ́. Ìdí tó jẹ́ sọ bẹ́ẹ̀ ni wípé baálé ilé tó bá lọ́mọ mẹ́rin mẹ́ta márùn-ún nílé nìsín tó mọ tójú òun rí kó tó fi ìdí fámìlì ẹ̀ kò ní dọjọ́ ìdìbò kó sọ́gbọ́n lọ dìbò fún APC. Ẹ má jà parí sanra Dádì. Nǹkan lé báyìí Dádì, má jà sanra rẹ̀. Nǹkan lé báyìí tó pọ̀n ló mọ̀. Sọ ni pé bí Yorùbá kan á dìbò fún Tinubu lọ́tẹ̀ yìí, Dádì ẹ má jẹ tẹ̀yìn lẹ́yìn ikú sáré ni. Everybody ready in sin tó bá gbà lákùnrin Nàìjíríà. Lélẹ́yìí o, kò sí ẹgbẹ́ jẹ́ APC wọlé tó bá gbà láàfin.
0: Fúngbà àkọ́kọ́ tí wọ́n mo rò pé first time táwọn náà máa pèrè, mo ń gbórúkọ wọn for the first time, ọ̀gbẹ́ni Àlùkò láti Àkàlà Express. Kìí ṣe pé à ń kà láti support ẹlẹ́yàmẹ̀yà, but àwọn sọ pé kò fi ń sábà rọrùn, ṣùgbọ́n ojú gbogbo wa náà ni ó ṣe.
2: Àbí.
0: Hello.
3: Olúmiyè.
0: Sà, Hi Chief Bola.
3: Àhẹ́ àmọ́ ọ̀rọ̀ Olúmiyè.
0: Yes sir.
3: Èmi gangan lọ́mọ Olúmiyè. Doctor.
0: Sà.
3: Ṣé wà.
2: Mo wà pa o.
3: Àfọ́mi ní kọ́ńbẹ̀.
2: Wọ́n wà fine.
3: Ọ̀pọ̀ ẹni fọ́nà ọba.
0: Alhamdulilayi.
2: Ti yín náà nǹkan.
3: Lára tọ́pìsì ẹ̀mú láti ẹ̀mú fẹ́ fẹnubà.
0: Ok.
3: Nípa refinery. Ṣé bá rántí nǹkan kan jà mí lẹ́nu?
0: Ẹ sá.
3: Báwo ni four refinery ti máa ṣọ́dà at the same time ní ìgbòho possible? Four refinery. Ó dàbí àwọn ọmọ tó ná kú ní àwọn ọmọ tó ná lọ sí Ilega.
0: Ok.
3: Mining. Pé 37 kúlẹ̀ kan náà.
0: Ní NSCDC.
3: Bí 4 refinery kúlẹ̀ kan náà, ó náwó àwọn pípò tó ń rùwà inú. Ẹ̀yẹ́ ká wo 4 refinery ẹ̀kan náà pa ó. Nǹkan tí mo fẹ́ tẹ́ bá rántí 2020, military has stated pé the reason to fi stop refinery gangan ni pé 4 at the same time pé on pipe-finalization. Àwọn kan question wọ́n pé why kan ṣe build the refinery kaduna, because kò sí crude ní kaduna. Bóyá àwọn ti Port Harcourt wọ́n ń jo wípé kò sí crude kaduna, ẹ̀dẹ̀ lọ build the refinery kaduna, wọ́n dẹ̀ finalize pipe. Bóyá torí ẹ̀dẹ̀ náà fi ṣọ́dá pé tẹ bá lẹ̀ àní ní refinery kaduna, káfẹ́ kíkì kan mọ́kàn fún máa ṣe jẹ́ kí ni tán fúnlò gan gbowó fún gan-an pipe wo ló ń sọ. Ẹ̀jẹ̀ ó yẹ ká pé Ọbásanjọ́ gan tó sọ pé refinery ò ṣiṣẹ́, fẹ́ kí lórí tóun náà fi sọ pé refinery ò ṣiṣẹ́. Àwọn China ò ṣe yàn gidi yìí, wọ́n máa gbé iṣẹ́ fún yàn. Àwọn kọ́ọ̀tì tó ní trust, tó ní very high trust, lóyẹ ká máa gbé project bẹ́ẹ̀ fún. Kò ń ṣe àwọn China báwo, ẹ máa bẹ́sẹ̀ bọ̀.
0: Ẹ ṣeun sá, Mr. Bola, wọ́n pè ọ four people, kí ló dé tó jẹ́
2: China?
0: Hello.
1: Hello.
0: Ẹ kú ojúmọ́ sá.
1: Ọmọ bàbá olómi iye.
0: Ismail Omeleyele.
1: Bàbá mi Adéwúlé mo kì í.
2: Ẹ káàárọ̀ sá.
1: Àgbà yóò dalẹ̀ kò ní dídàkudà.
0: Àmì àmì àmì.
1: Olóyè Ismail Omeleyele ló kọ mi. Mo ń pè láti òpópónà Mọ́sẹ̀mù ẹgbẹ́ dáa túbà rò ní onílá Àdéhùn. Ẹ rí i pé bàbá àwa àti àtijọ́ wà ti pẹ́.
0: Ilẹ̀ ti ta sí.
1: Kìí sórí rédíò yìí ni láti ń bá yín bọ̀. Gbogbo obìnrin lé rédíò tẹ bá wá gbà lọ gbogbo ọ̀nà tẹ bá rìn, àwọn agbénipa wọn ní mọbi tẹ bá lọ.
0: Àmì
2: Jésù Kristì.
1: Wọn sì ní mọ sí ọmọ yín bá rìn sí. Àmì pé wọn wà ẹni ní fi oyún pa àwọn ilẹ̀kùn.
0: Àmì
2: Jésù.
1: Mo fẹ́ béèrè ìbéèrè kọ́lọ́kọ́ kàkúràbí àti olómi yìí. Mo sì mọ̀ pé áńsà yẹn yóò jáde lẹ́nu àwa méjì lẹ́nu yín.
0: Ẹnu bàbá ni ó sì jáde.
1: Mo fẹ́ pè lọ́wọ́ yín pé tani o lo tani nu gugu awon ti won fe dije yi tani o lo tani gugu awon gugu e presenter ten te wan ni se radio kan kiri tani o lo tani yi
0: ko se ti o
1: lo tani gugu awon tan se si tu eto na tani wa lo tani nu wa aba gbe re mi ni e ti lo ta kan la re
0: won lo ta
1: ye do ni lo ko ni
0: we won short awon awon kan disagree pelu
1: eni to se suru sa baba wa o olusegun obasejo so bo yo ba ti ti won ni owo olorun wa se ti abi olorun wo se ti olorun dara re fun wa ba baba le ja olorun dara re a so lo ta lo le so ko mo ko wa wi Mazinya Ade Mola Ade Leke ni campaign ti mu President Bola Ahmed inu APC nsin inu ti bi awon yan lo le tete yo la fe se el gore ma ni yo bi be yo de be o lo fun mo de lo kiki o binu o je gba kadara ko le wona lo to de ti to lo nba gbadura fun lo ma ra yin pe lokunrin e ja lo gba kadara bo lo nba ti to o yes ma me do ko tele
0: ka gba kadara bo lo nba
2: se to that is the correct answer. Bọlọ́n ba ṣe tó.
0: Ẹ kàrọ̀. Sọ́nà ló wá. Adibọ́sẹ̀ láti Ìbàdàn ẹ kújọ mẹ́ta. Ebi wá pa àwọn èèyàn. Yes, ma.
4: Ṣé rí lórí ìròyìn tí a gbọ́ lórí ti Bisteria tí wọ́n ní àwọn kínàpé Sẹ́nitọ́ Sàràfàdì lọ́kọ̀ tẹ́lù lórí wọ́n ní àwọn local government kọ̀ọ̀kan.
0: Ati emuroyin to jọmọ bẹun
2: amuroyin
0: to jọmọ bẹun ti wa.

0: The thing is,
1: mo fe salaye nkan kan se mo pe ibo ta fe di o ye ko wa based on principle.
0: Okay,
1: now won di so pe ti north ba se odun mejo ki south ko se odun mejo
0: ibo ko sinu we ofin be
1: ko sinu we ofin but it was an agreement that
0: ebe oselu kan lo jo po se arrangement
1: yen
0: and that was PDP
1: adentele arrangement yen.
0: Okay,
1: Buhari de se odun mejo, it is left for the south to present a candidate
0: to ma se odun mejo ti e.
1: Yes, ko se odun mejo
0: so to je pe
1: only Buhari de se odun mejo atun pada si
0: seyen le be fi discredit ti Atiku.
1: So Atiku ko ni right kankan based on that arrangement lati wa contest.
0: Based on that arrangement,
1: yes,
0: Atiku, but gege bi omo Nigeria o le jade contest.
1: Atiku ni right kankan lati wa contest based on that arrangement. That's what I'm saying. Atiku in fact he should not come out to contest.
0: Eje ke sare mo wa tejise Mr. Samuel Ige comrade only good morning my brother from another mother Eshe Olumiye. Congratulations. Ah, ti win the award o. E ma dibo Catholic bi award yen wa le ni o. Ehn. A ma dibo Catholic bi award o wa le ni o. E le lo si to ma se, e lo ma se owo te ma fi dibo jo. May the Lord continue to put you up more and more. Amen. Rejoice with Olumi. E se menu menu available. Please read this message on filling the order. Musica o. Musica message yin. Adewumi Kazim Adekaz, e ku ojumo, e ku royin oni si royin ka. Olorun yo gbadura gbogbo wa lorilede yi lati ni garage. Amen. Adedamola Okunlola, beautiful morning to you in the studio. Of the truth, nothing seems to be working in this country. The increase in the price of petrol turned everything around for Nigeria. Hardship and insecurity seems to be the order of the day. The only way we can change the narrative is by getting our voters card and vote wisely. Come next election. May God deliver Nigeria from bad governance. Thank you. Sulaimon Sherif lati Onara Ekaro Ekweto Alagbara Oloyin ni Sultan Ame Tinubu the master of Rainbow Coalition by appointing opposition leaders and governors as the coordinator of Tinubu's re-election bid. It's obvious Nigeria is not ready for democracy. What we practice is a mockery of democracy now under APC government, blah blah blah, and the party has been legalized. It's not legalized. Ilago so eje n gba pe kan abi melo kan se hello
2: e karo
0: sir
2: e koto
0: e shun sir
2: o ki doctor e karo sir
1: e shi sir
2: ara ma le sir
0: amen
2: ade mo won lati odo na kekere odo nbadu hello sir bon
0: abi mo yin kete
2: ni ko ti mi kan wo yi ni fa o ye ni oro refinery ti e gbo mi kan ko society e o ni mo fe mo kan wo kokan ni pe e imagine Dangote Asanet o ni refinery ko le ever la die se la ni si refinery ko la sa kon ko se mo lowo ko de ki o de ma do so gugu awon president lu awon former president wa gugu no ni business gugu no ni investment an gba uru bo se fa le confirm bo je pe o le je pe rumor ni o de ni je o to ni ṣugbọn an gba won iwon pe e kokan ninu won lo ma ni refinery outside Nigeria. Ṣé wọ́n lè máa wo refinery ìgbọ̀n tán ní tó jẹ́ ìfẹ́sílẹ̀ sọ kó dẹ̀ kò láti jẹ́ ni o kí ni wọ́n dẹ̀ máa dùn. Bàbá Tinubu fúnra rẹ̀ gan ó níye ìfẹ́sílẹ̀ sí bàbá yẹn ni o ó jẹ́ rọ̀ Nàìjíríà yìí ṣó lè rọ̀ kọ́mpìnì ìjẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn mánéjà tó fi sínú iléeṣẹ́ wọn yẹn ṣó lè máa ṣe iléeṣẹ́ kan máa kó rìpọ́ tí ò dáa kó ni wọ́n dẹ̀ máa dùn kó dẹ̀ jókòó sí ẹ̀ kó dẹ̀ máa sọ pé ìrìn rẹ̀ ẹ wá ń rọ̀ ẹ wá jókòó lórí kọ́ńtò ẹ̀yin ẹni ká máa pìtì yìí o ẹni ká má fi kín pẹ̀lú ẹgbẹ̀rún
0: ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún
2: ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ọjọ́ kìíní tó ti gbé ọkùnrin tó ti second term àti gbogbo agbára tó ti ní second term yẹn tó fi múra sí iṣẹ́ fún nàìjíríà ni kò yẹ kẹgbẹ nàìjíríà máa kọ́ máa sọ pé apariwo pé afẹ́ di òtẹ́lẹ̀ ni orí tinubu lẹ gbogbo nàìjíríà máa kọ ṣùgbọ́n mi mọ́kọ tó máa ń ṣẹ́gun àwọn olórí wọn tó yẹ pé ìrònú wọn ọlọ́lọ́kọ̀ mọ̀ bá agaga bàbá tinubu ìgbọ̀ngbọ̀ngbọ̀ tó yẹ ti gbogbo ọmọ nàìjíríà gbé ọgbọ́n ṣùgbọ́n èyí mọ̀ pé gbogbo iléeṣẹ́ wọn tán nípa pátá wọn ni lájú sílẹ̀ kìlẹ̀ṣẹ́ wọn kò láti mọ́ṣẹ́ kò láti nàìjíríà yìí wọ́n wá rò pé ráà bá pọ̀ kí wọ́n ní ìgbà táwọn fi ṣe ilẹ̀ nàìjíríà wọn làwọn fi máa máa kàn sí ìgbẹ́ tó bá parí sẹ́kọ̀ǹd tà mú wọn kí ni nǹkan tó fẹ́ máa mú lérè wọn àwọn àfẹ́ dàbí àwọn fẹ́lẹ̀ tó ti lọ tó jẹ́ ti gbogbo ayé sọ̀rọ̀ pé ìgbà tó ṣe bákan ṣùgbọ́n mi ò mọ̀ ọlọ́kù ṣàǹfù wọn wá mú ọmọ wọn fi ṣe kinní tó tó.
0: Ẹ jẹ́ àmọ̀ sẹ́rí padà délé. Kò sẹ́ni tó ti Arẹ́gbẹ́sọlá Rose Yetunde wọn ní Támanda call she please stop talking anyhow to Yoruba please. O ti ń ká everybody lára nìyẹn. O ti ń ká everybody lára ni. We all didn't vote for Tinubu. He should direct his anger to Oda. Dr. Ẹja Lọlé. Oníyẹsẹ́ ọlọ́bẹ̀ ṣe ẹyí tẹ́ bá fífẹ́ jẹ ẹ̀kọ́ àìbínú. Dókítà mú kí yín. Àjíǹde àrọ́mọ̀ jẹ́ lágbàá lọ́wọ́ Elédùmarè. Amọ̀rẹ̀ yín bá láṣẹ lọ.
1: Ẹ ṣe gan.
0: Ẹ ṣeun púpọ̀.
1: Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Nàìjíríà o. Agbára ńlá kò ní jẹ́ ká ṣe àwọn èèyàn yàn.
0: Àmì.
1: Àwọn tó máa jẹ́ kí ìlọsíwájú kó débọ̀ orílẹ̀-èdè yìí. Tára máa tu onílé àti àlejò. Òun ni a máa yan.
0: Àmì.
1: So voters card yín.
0: Ẹ lọ gbà.
1: Kẹ̀dẹ̀ ronú dáadáa.
0: Kẹ̀tó
1: dìbò.
0: Vote wisely.
1: Ẹ
0: ṣeun púpọ̀
3: sá. A kí gbogbo èèyàn tó darapọ̀ mọ́ wa lórí àgbéyẹ̀wò ìròyìn agbọ́nmágbẹ́ láàárọ̀ yìí. Ẹ ṣe púpọ̀. Ẹ tún pàdé àwọn akẹgbẹ́ wa míì ní dédé aago mẹ́jọ lóòrọ̀ la. Ó dàbọ̀.
0: Títí ọ̀la tẹ́ mọ̀ pàdé àwọn akẹgbẹ́ wa míì. Àwọn ètò lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan bẹ níbẹ̀ fún ìgbádùn yín. Ẹ mọ̀ iye kó ń bẹ níkànnì kànga agbọ́nmágbẹ́ 89.3 FM. Olúyọ̀lé estate ńlẹ̀ Ìbàdàn títí ìgbà míì tèmi àti yín wà máa pàdé mo fi yín sọ̀rọ̀ ọlọ́run eré àti ìdùnnú òní yóò jẹ́ ti gbogbo wa láṣẹ ìdùnmọ̀ nàìjíríà ó da yóò dùn gbogbo kan sí gbogbo àdá tó dùn tán wọn ní fẹ́ni kínní nínú aṣàwátì ó dìgbà.
4: Láti ìkànnì West Radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọgbẹ́ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayo bayo nínú nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òwòye wa àti olùpè wa kì í ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o bí kò ṣe ìwòye wọn ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa.
5: Ìtì 9.3 FM, your preferred wholesome radio.

ẹni rúfọ́ ibi, inú ara rẹ̀ ni ó jẹ́ sí. Yóò ru yóò kò lọ sílé, ọmọ rẹ̀ á jẹ níbẹ̀ dandan.

lásán o akójọpọ ìròyìn àgbáyé ló ń dé ṣe ti gọ yín láti ìkànnì kànga gbọmọgbẹ wells radio 89.3 FM tí a kalẹ̀ sí òpópónà aláàfin avenue olúyọ̀dé estate ìbàdàn oyé ọlọ́run adégòkè lóníròyìn yín ṣáájú ẹgbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà Ìjọba àpapọ̀ tó fi mọ ẹgbẹ́ aṣojú àwọn olùkọ́ náà ti fẹnukò lórí ìmúṣẹ àdéhùn eléyìí tí ó wà láàrin wọn. Àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí yan INEC ó ní wọ́n ti fún àwọn ẹgbẹ́ òṣèlú di 24 nínú oṣù kẹwàá láti fi orúkọ àwọn ọmọ oyè eléyìí tó jẹ́ olùdíje dupò tí wọ́n pa jẹ nínú orúkọ eléyìí tí wọ́n lẹ̀ láti fi ránṣẹ́. Ojo alagbara to fa agbara ekun omi omi yale to gboju popo kan ni olulu Libya. Ikolu Russia fi awon eniyan tan to bi egberun lona egbeta sipo alairi ina obalo nilu Ukraine. Ninu oroyin re idaraya iko egbe agbabolu agba oje lobirin ti Nigeria yin Falcons oni won ti seto ojo ti won ma koju iko Atlas Lions leyin ti won ti segun iko Comoros. Ní báyìí ẹgbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti ṣe ìlérí láti mú àdéhùn tó wà láàrin wọn àti ẹgbẹ́ àwọn aṣojú òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga ṣe. Alákòóso fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ Tunji Alausa olókéde ọ̀rọ̀ náà nípa ìfidánilójú eléyìí tí ìjọba ṣe níbi ìgbékalẹ̀ àtúnṣe onídúnàdúrà àdéhùn náà tó wáyé lánàá òde yìí nílùú Àbújá. Wa ṣàpèjúwe ìgbésẹ̀ náà bí eléyìí tó jẹ lórí ìṣọ̀kan láàrin ìmúdára ìgbé àlàáfíà àwọn òṣìṣẹ́ náà tó fi mọ́ àìsí ìdíwọ́ lẹ́ka ètò ẹ̀kọ́. Ó wá tọ́ka sí wípé àdéhùn ọ̀hún ó ṣàfihàn ìfarajìn ààrẹ Bọ́lá Tinubu láti yanjú àwọn ìkùnsínú àti aáwọ̀ lọ́jọ́ pípẹ́ eléyìí tó ti wà nílẹ̀ lẹ́ka ètò ẹ̀kọ́ tó fi mọ́ àrídájú wípé àwọn akẹ́kọ̀ọ́ wọn parí ètò ẹ̀kọ́ wọn ní àárín àkókò tó yẹ àti ìgbà tó bá yẹ láìsí ìdádúró àbí ìdílọ́wọ́. Gẹ́gẹ́ bí Aláùsá ṣe wá fìlédè ìwé àdéhùn náà ó dá lórí owó àjẹmọ́nú ìrìn àjò afẹ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ olùkọ́ni tó fi mọ́ eléyìí tí wọ́n jẹ́ òṣìṣẹ́ tí wọn kì í wọ yàrá akẹ́kọ̀ọ́ tí wọ́n sì ń ṣiṣẹ́ nílé ẹ̀kọ́ gíga yálà ti gbogbo nìṣe ni o ti fásitì tó fi mọ́ ti kọ́lẹ́ẹ̀gì kẹ́kọ̀ọ́. Aláùsá tún kéde ìmúgbòòrò ìmúṣẹ náà àti ìgbìmọ̀ alámójútó eléyìí tí wọ́n dàálẹ̀ láti mọ mójútó ọ̀rọ̀ àdéhùn náà pẹ̀lú ẹgbẹ́ àwọn olùkọ́ nílé ẹ̀kọ́ gíga fásitì yun ASU lórí ìmúṣẹ àdéhùn tí wọ́n ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ yòókù láwọn ilé ẹ̀kọ́ gíga. Alákòóso kékeré fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ọ̀jọ̀gbọ́n Suwaiba Ahmad ló ti darí àwọn ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ gíga fásitì lórílẹ̀-èdè Nàìjíríà láti mú àkóyawọ́ ní ohun tó ṣe pàtàkì jùlọ nínú ètò àmójútó òṣùná ìgbaniwọlé síṣẹ́ tó fi mọ́ ìgbéga nípò àti ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga àti àwọn nǹkan mìíràn láti bá jẹ́ kí okun ìṣèjọba wọn ó túbọ̀ mú yányán kó lè mú ìdúró ètò ẹ̀kọ́ dára sí. Ọ̀rọ̀ wọn níbi ètò kan eléyìí tó wáyé lánàá òde yìí tó jẹ́ ti àjọ tó mójútó ọ̀rọ̀ àwọn ilé ẹ̀kọ́ gíga fásitì ìyún àjọ NUC nílùú Àbújá. Ọ̀jọ̀gbọ́n Ahmad ó ṣàtẹnumọ́ bí ipa adarí tó mú yányán tó sì dára bó ti ṣe ṣe pàtàkì tó sí ìdúróṣinṣin ìtayọ àti ìpele gédé lórí

imudara ojuse won lori amulo awon ohun ini ile eko na ati afojusun lori pipese ayika ele to dun ko ni to wuye lati le keko lati sise iwadi to fi mo awon eto keko miran ajo olominira to nri si oro eto odibo lorilede yi yan INEC ni won ti fun awon egbe oselu to nsaroye wipe ko si oruko omoye awon ninu akojopo oruko alasekagba eleeti ajo na se fun eto odibo gomina todun 2027 won ti fun won di ojo 24 osu kewa odun 2026 lati fi oro ohun to ajo na leti gbedeke ojo ti won fi lele ohun olotele idajo ile ejo to ga julo lorilede Nigeria eleyi to de na mo egbe oselu to ba ti kuna lati fi oruko gbogbo omo egbe won ranse lati mo se onigbowo fun oludije dopo kankan alakoso ajo na to tun je alaga fun igbimo laniloye ati idanileko fa won oludibo eni ti se Muhammad Kudu Haruna olofi ase na lede nu atejade oniroyin lana ode yi pelu alaye nipa bi ajo na se samulo ipinu ile ejo lori asekagba akojopo oruko awon oludije dopo gomina te ba gbagbe e ranti pe ile ejo to ga julo dajo eleyi to waye laarin egbe oselu CDLP ati INEC ni ojo 24 osu kesan odun 2026 eyi to ni se pelu ipejo ko temi lorun ajo INEC lodi si ipinu ile ejo ko temi lorun eyi ti won fi wogile abala ofin keta ni 80 ninu iwe ofin eleto odibo odun 2026 to n bere pe ki egbe oselu ti ko ba fi oruko omo egbe won gbogbo ranse gege bi lara eto bere fun igbese eto odibo abenu eleyi ti o fese mule ojo alagbara nla o ti fa agbara ekun omi tin fun mi yale si gbogbo ojo opopona to wa ni olulu Libya Tripoli omi ohun si bo awon oko mole be lo tun gbe mi osise ile ifowopamo kan latari bi ina bo ti se gbe nigbati o da ese wonu olu ile ise ifowopamo na nibi ti agbara omi to ru kaakiri to ti bo irin eleyi won fi daabo bo awon okun ina won ile ifowopamo na won se ikede isele ohun lana ode yi nipa bi ina bo ti se gbe mi osise won to si jade laye ni olu ile ise won to wa ni Tripoli fọ́nrán eléyìí tí wọ́n ń káàkiri lórí ayélujára àti látọ̀dọ̀ àwọn oníṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ abẹ́lé ó ṣàfihàn bí ọlọ́kọ̀ bí wọ́n ti ṣe bí àwọn ọlọ́kọ̀ bí wọ́n ti ṣe ń tiraka tí wọ́n sì ń rá bàbà láti móríbọ bọ́ síta nínú àwọn ọkọ̀ wọn kó tó di wípé omi yóò mú ọkọ̀ náà dókè. Àkójọpọ̀ ìròyìn ṣàfihàn wípé ìjọba Libya ti pàṣẹ fáwọn àjọ oníṣẹ́ ìlú láti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí bí wọ́n ti ṣe wọ ọ̀nà láti kó omi náà kúrò àti bí omi ọ̀hún ó ti ṣe gbẹ nígbàtí àwọn ikọ̀ aláàbò náà ṣe ìkéde wípé ojú òpópónà tó wọ olúùlú náà ó ti jẹ́ gbígbé tìpa. Ààrẹ ìlú Ukraine Volodymyr Zelensky ló ti fọ̀rọ̀ léde wípé àwọn ènìyàn tó tó 1,600,000 níye ní tìbútòrò ìlú Ukraine ó ní wọn kò rí iná ọba lò lẹ́yìn ìkọlù gbẹ̀mígbẹ̀mí ti àdó olóró inú afẹ́fẹ́ mísáìlì àti ìkọlù bàálù òfẹ́fẹ́ dúrónù ìlú Russia. Ó wípé ìkọlù náà ló ba ohun amáyédẹrùn ohun àmúṣagbára eléyìí tí ó ṣe kókó nílùú Kyiv àti ní apá àríwá ìlà oòrùn ìlú Kharkiv pẹ̀lú ọ̀rọ̀ ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ìyún Donald Trump nípa pé ìgbésẹ̀ jogun omi ó ti wà ńlẹ̀ láàrin Russia àti Ukraine. Ẹ̀ka ẹlẹ́sì sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ìlú Ukraine wọ́n ti wá ṣe ìkéde wípé kò kéré tán ènìyàn mẹ́ta òní wọ́n ti jọ́lọ̀ nípè tán ti jáde láyé tó fi mọ́ àwọn 21 mìíràn tí wọ́n ti dágbére fáyé nílùú Kyiv. Àwọn ọmọ ogun orí òfurufú Ukraine sọ̀rọ̀ nípa àdó olóró inú afẹ́fẹ́ 39 àti ìkọlù bàálù òfẹ́fẹ́ dírónù tó jẹ 18 eléyìí tí ó kọlù wọn lóru mọ́jú nígbàtí wọ́n mú àdó olóró mísáìlì mẹ́rin balẹ̀ tó fi mọ́ bàálù òfẹ́fẹ́ ọ̀hún tó jẹ 65 níye. Ìjọba ìlú Argentina ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ òfin láti ṣe ìdádúró ìwádìí tí ṣàwárí epo rọ̀bì àti afẹ́fẹ́ gáàsì ní apá àríwá erékùṣù ìlú Falkland. Èyí tó tún mú wàhálà òmìnú gbòòrò sí láàrin wọn pẹ̀lú ilẹ̀ Gẹ̀ẹ́sì UK. Buenos Aires tó jẹ́ olú ìlú Argentina wọ́n ṣàlàyé ọ̀rọ̀ nínú àtẹ̀jáde nípa ìbẹ̀rẹ̀.

bẹ̀rẹ̀ ìwé ẹ̀bẹ̀ léè tí wọ́n kọ tí wọ́n fi ṣọwọ́ fún ilé ẹjọ́ àgbáyé lórí ọ̀rọ̀ òfin tó dá lórí omi òkun èyí tó ní ṣe pẹ̀lú ìdéènà mọ́ ìgbésẹ̀ tí ò bá láṣẹ tó bófin mu lórí látọ̀dọ̀ ìlú UK. Ìgbésẹ̀ náà ló wáyé lẹ́yìn ọ̀sẹ̀ méjì eléyìí tí ààrẹ ìlú Argentina Javier Milei tó ti kéde pé kí wọ́n fòpin sí iṣẹ́ àkànṣe epo rọ̀bì sí Lion iṣẹ́ àṣepapọ̀ tó wà láàrin iléeṣẹ́ Australia àti iléeṣẹ́ ilẹ̀ Gẹ̀ẹ́sì British. Ní báyìí alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè nílùú UK Huma Qumran ó bu ẹnu àtẹ́ lu ìpolongo ìlú Argentina tako àwọn iléeṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ nílùú Falkland ọ̀hún pẹ̀lú ìkéde tó ṣe wípé ètò ìdáàbòbò tuntun ó ti wà ńlẹ̀ fún wọn. Ní àkótán nínú ìròyìn eré ìdárayá lágbàáyé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ lóbìnrin ti orílẹ̀-èdè Nàìjíríà yan Super Falcons wọ́n kojú ikọ̀ àwọn obìnrin Atlas Lioness ti Morocco nínú ìpele kẹta ìdíje ìperegede eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àwọn obìnrin ti Olympic ọdún 2028 lẹ́yìn tí wọ́n ti bọ́dún dúùyà tí wọ́n sì na ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Comoros ní àmì ayò 5-0 nílùú Ìkẹ́nẹ́ lánàá òde yìí eléyìí tó parí àpapọ̀ bí wọ́n ti ṣẹ́gun sí àmì ayò 7-0. Morocco ó gbá ààyè wọlé sípele ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn tí ikọ̀ Congo jáde kúrò nínú ìdíje náà. Ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún ni wọ́n ṣètò fún ọjọ́ 23 oṣù kejì sí ọjọ́ 6 oṣù kẹta ọdún 2027. Ìdíje náà sì jẹ́ ọ̀kan lára mẹ́rin eléyìí tí Nàìjíríà gbọ́dọ̀ borí kí wọ́n tó lè mú ààyè kan nínú ààyè méjì tó wà ńlẹ̀ fún ilẹ̀ adúláwọ̀ nínú ìdíje Olympic ọ̀hún. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. Ìjọba àpapọ̀ ti ṣèlérí láti mú àdéhùn àárín wọn àti ẹgbẹ́ àwọn aṣojú òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga ṣe. Àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò òdìbò lórílẹ̀-èdè yìí yan INEC náà ti fáwọn ẹgbẹ́ òṣèlú tó ń ṣàròyé wípé kò sóòkọ àwọn ọmọ oyè àwọn nínú àkójọpọ̀ orúkọ aláṣekágbá eléyìí tí wọ́n lẹ̀ fún ètò òdìbò gómìnà tọdún 2027 wọ́n wá fún wọn di ọjọ́ 24 nínú oṣù kẹwàá ọdún 2026 láti fi ọ̀rọ̀ ọ̀hún tó àjọ náà létí. Ojú alágbára tó fa àgbàrá ẹkún omi ti ń fọ omi yàlé ló ti gba gbogbo ojú òpópónà olúùlú Libya Tripoli kan. Omi ọ̀hún ó sì bo àwọn ọkọ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ ló tún gbẹ̀mí lẹ́nu òṣìṣẹ́ ilé ìfowópamọ́ kan. Ààrẹ ìlú Ukraine Volodymyr Zelensky ó fọ̀rọ̀ léde wípé àwọn ènìyàn tó tó 600,000 niye ní tìbútòrò ìlú Ukraine ó ní wọn kò rí iná ọba lò lẹ́yìn ìkọlù gbẹ̀mígbẹ̀mí tí àdó olóró inú afẹ́fẹ́ mísàìlì àti ìkọlù bàálù òfééfé dírònù lu Russia. Nínú ìròyìn eré ìdárayá láti mú wa fún yín pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ lóbìnrin ti orílẹ̀-èdè Nàìjíríà iyan Super Falcons wọ́n kojú ikọ̀ àwọn obìnrin ti ìlú Morocco Atlas Lioness nínú ìpele kẹta ìdíje tó ní à ń perégedé eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tàwọn obìnrin fún Olympic ọdún 2028 lẹ́yìn tí wọ́n ti bọ́dún dúùyà fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Comoros ní àmì ayò 5-0 nílùú Ìkẹ́nẹ́ lánàá òde yìí eléyìí tó mú àpapọ̀ bí wọ́n ti ṣẹ́gun wá sí àmì ayò 7-0. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní àkójọpọ̀ tó ń ti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ Kẹ́mi Sọlá Williams. Ẹ darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo Wells Radio 893 bákan náà ẹ bá wa pin káàkiri kẹsì bá wa nífẹ̀ẹ́ rẹ̀ lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 893 FM fanpage lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com fún ìṣẹ̀lẹ̀ tó bá ṣojú yín tẹ́ ẹ fẹ́ kàn sí wa lórí ẹ̀ ẹ kàn sínú kulu ìkóròyìnjọkọ wa lórí nọ́mbà yìí 091-689-3000. Oye Ọlọ́run Adégòkè lóníròyìn yín ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o Ọlọ́run yóò bùkún fún yín ẹ kú kalẹ̀.

Arábìnrin ní tóun rí yàn lẹ́nu kan púpọ̀ ni. Onítán bá lóun ní irú èyí ó ṣe ó lóun ó ní lọ láyé. Ó ní bóun ti wọnú ọgbà, ó ní ọ̀nà méjì náà pínlẹ̀ sí, ó ní òun bá ń gbálẹ̀kùn èyí tí sẹ́nu ọ̀nà arákùnrin gbàgbàgbà tó ń gbálẹ̀kùn tó ń ró ní kò sẹ́ni tó dáhùn lọ. Oníbẹ̀yàn kan ti jáde lápá kejì nù pé ta lẹ̀ ń wá ta lẹ̀ béèrè, ó ní ẹni nílé lòun béèrè. Ó ní ó ní ìdá ayé àná ni ó kó ọkọ̀ àjàgbé wá kó gbogbo ọjà tó rà pátá, tó sì kó gbogbo ọjà tó sì bọ́kọ̀ lọ. Ó ní tó bá sí yàrá tó sí ibi tó wà wọn ò lè rí nǹkan kan. Ó lóun ni ẹ̀padà tẹ́ ń ṣeré ni. Ó ní ẹni tóun àti ẹ̀ sì jọ sọ̀rọ̀ lálẹ́ àná tó lóun fẹ́ rajà. Ó ní òun lòun nílé ọgbà tóun wà, ó lóun ò rí yín rí, ó ní òun ṣẹ̀dé ń tòun ni. Ó ní ibi tó wà tó ń wò yẹn, ó ní àwọn ṣòwòṣòwò lòun máa ń fi lòun máa ń yá lò. Ó ní lílò tán sì máa ń lò kí n doṣù méjì sí mẹ́ta lọ. Ó ní torí wọ́n máa ń wá sínú ìlú ìwà rajà lóríṣiríṣi, wọ́n á bá oríṣiríṣi àgbẹ̀, wọ́n ó bá wọn dòwò pọ̀, wọ́n ó rajà lọ́wọ́ wọn, àwọn á sì kó o lọ láti lọ fi ṣòwò lọ́dọ̀ tiwọn. Ó ní bó ti sọ̀rọ̀ ó ní inú kan rún òun wá. Ó ní ẹ̀rọ pọ̀rọ̀ tóun gbọ́ ló múnú rún òun ni. Ó ní àmọ́ inú yẹn kọjá pé inú rún lásán. Ó ní inú bínú ṣe rún òun, òun ò lè dádúró mọ́, òun jókòó. Ó ní arákùnrin sáré ṣùgbọ́n òun pé kí ló ṣẹlẹ̀, ẹ ṣe sùúrù, ẹ ṣe gbẹ̀ṣẹ̀, àwọn ṣe nǹkan kan ṣẹlẹ̀ ni. Ó lóun ò lè sọ̀rọ̀, ó mẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ lójú ẹsẹ̀. Òun pè ya òun. Ó ní pípè tóun pè ya òun ni gbogbo ohun tóun mọ̀ mọ́. Ẹ̀yin kọ́ yìí ṣe ń bá mi gbọ́, gbogbo ẹ̀yin tẹ̀ ṣe ń wọlé sórí ètò ẹ̀dùn ọkàn lọ́sàn-án tòní. Ẹ káàbọ̀ bí òun yín tẹ̀ wà, ẹ pè é alágbájá, ẹ pè é abilékísùn. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyà, ẹ bá mi gbọ́rọ̀ yìí. Bí mo ti ń sọ̀lọ̀, ó ní in tóun mọ̀mọ́ ni. Ó ní lẹ́yìn ọjọ́ kẹta gẹ́gẹ́ bí ìyá òun ti sọ fóun lòun tó lajú nílé ìwòsàn. Ó ní ká lóun ò tètè pè ìyá òun lójú. Ẹ mọ̀ pé lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá a máa ń lò, a máa ń fi àwọn bíi páswọ̀dù téèyàn fi nílé láàyè láti lọ inú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ṣe tí ò bá tọ́ tó ò bá fẹ́. Ó ní ẹni tóun wá tóun wọnú ilé rẹ̀, ó ní kò sí bí ó ṣe pèèyàn, kò sẹ́ni kankan tó mọ̀ mọ́ òun. Ó lọ́lọ́run ló yọ òun pé òun tètè pè lójú ẹsẹ̀. Ó ní wọ̀nba máa wẹ̀ nínú òun kiri. Ó ní bóyá òun ò bá tiẹ̀ ti di ẹni àná. Ó ní ìyá òun bi òun lórí ibùsùn pé lágbájá kí ló dé, kí ló ṣẹlẹ̀, èé ṣe tó o lo oògùn? Ó lóun nílò oògùn bíi ti báwo? Ó ní ẹ̀mí ẹ̀ láti bẹ́rẹ́ bí ọjọ́ mẹ́ta wà nù ewu. Ó ní tọmọ náà wà nù ewu, ó ní ṣùgbọ́n torí ìmọ̀ tóun ní lọ́lọ́run fi ran òun lọ́wọ́ tóun àtọmọ ṣì lè fi ṣì wà láàyè. Ẹ̀yin kọ́ yìí kò gbúrò arákùnrin yìí o, ọmọ yè ìyá sì ń bẹ. Ó nígbà tí oyún wá ń lọ bí oṣù márùn-ún, ó ní lòun bá gba àwílé kan lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ó àtẹ̀jíṣẹ́ yìí wọlé sórí fóònù òun ló bá ní àtẹ̀jíṣẹ́ sọ pé lágbájá ló ń sọ̀rọ̀ o. Mo ní ìbẹ̀ ọ́ pé kó o mọ̀ bínú ni o, pé n tí mo ṣe o, pé bóun ti ń bọ̀ sọ̀rọ̀ yóò mọ̀ pé in tóun ṣe ó ti ba nǹkan. Ó ṣàdì bó ṣàṣe sọ́bẹ ni pé ó ti ìgbàgbọ́ rẹ̀ ni pé oyún ti wálẹ̀. Pé kó tó lọ ìgbà táwọn ríra kanyìn, ó ti fi nǹkan sínú ọtí ẹlẹ́rìn dòdò tóun mu. Kínní yìí wá jẹ́ pé yóò mọ̀ ṣiṣẹ́ díẹ̀díẹ̀ tí ò sáré ṣiṣẹ́ lójú ẹsẹ̀ ni.

0: Àmọ́ ń wò wá mọ tí ò jẹ́ kó tètè ṣẹ́ tó dúró bí ọjọ́ mẹ́ta kó tó di wípé òun tètè òun ẹ̀ṣẹ̀ wá nímọ̀ lára rẹ̀. Ó ní bó ṣe ti àjẹjíṣẹ́ olómi jí gbígbóná jábọ́ lójú òun òun ò tiẹ̀ mọ tóun fẹ́ ṣe. Ó fi yọ̀yọ́ àwọn ìyá òun ní bùkátà àti tọ́lọ́n dà sóun lágbádá nìyẹn káwọn yan ọlọ́run ti sọ pé ọlọ́run ti pè yín tàwọn. Ó lóun ṣáà ó ní ìdojúkọ iṣẹ́ dẹnu kọlẹ̀ gbogbo nǹkan ọ̀gbìn ẹ̀ gan rí bákan gbogbo ẹ̀ ṣá ó lóun ṣáà rún mọ́ tóṣù mẹ́sàn-án fi pé tóun bímọ. Ọmọ bíbí yìí ò wá lọ́wọ́ ọ̀rọ̀run o. Ó ní ojú òun rí tó. Ó nígbà tóṣù mẹ́sàn-án pé tó yẹ kọ́mọ wá tọ́mọ ò wá táwọn ṣàyẹ̀wò lóríṣiríṣi wọn lọ́mọ dàbù sínú rẹ̀. Níbo yá wọ́n níṣẹ́ abẹ ń ó ṣe wọ́n sì ṣe abẹ. Ó rọrùn ní sísọ. Ó ní lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta tán ṣiṣẹ́ abẹ fóun tán inú bẹ̀rẹ̀ sí ní wú. Ó nígbà tí náwó wọn tún lọ ṣàyẹ̀wò tí ìyàwòrán tán máa ń yà fúnnú nígbà tán yàyẹ̀wò wọn ní ètútú dì sẹ́gbẹ̀ẹ́ inú kan. Wọ́n ní tí wọn ọ̀bá yọ gbogbo ìta fi ń sọ ọyọ́ ọmọbìnrin yóò lè sọ̀rọ̀ mọ́ kódà ọmọ ò lè mú mọ́ láyà rẹ̀. Wọ́n ní wọ́n á tún ṣiṣẹ́ abẹ míì lẹ́yìn iṣẹ́ abẹ tí wọ́n ṣe bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn. Ó ní ìyá káwọ́ lérí pé kí lòun kàn yìí. Olówó ti tán. Àwọn ti dààmú àwọn ti ṣe wàhálà gidi. Ó ní wọ́n ṣàgbé òun kìtìkìtì ó di ilé ìwòsàn wọ́n tún dàbẹ̀ bò òun. Ó nígbà wọn fi kó kiní ìtàn lẹ́gbọ̀n òun tó wà nbẹ̀ ní okún bọ́kẹ̀tì okún pèlì ìwé. Ó nígbà tí wọ́n fi ṣe tó lóun ìjára yìí òun òjérò ọ̀run ìyá òun gan ti gbà pé wẹ́ bó bá jẹ́ pé bí ó ṣe rí náà rẹ̀ ọlọ́run kò ti fọmọ rọ́pò fóun. Ó nígbà tóun ó padà lajú níbi wákàtí mẹ́sàn-án tán ṣe iṣẹ́ abẹ yìí ó ní ìyá òun ò gbàgbọ́ pé òun lòún sọ̀rọ̀ sáyé. Ó ní gbogbo lásìgbò lálàá ìyàwó là kọjá tán. Wọ́n ní lọ́sọ̀kan òru kan làwọn kan tún gbà pé lẹ́yìn oṣù mẹ́ta sígbà tó ṣe iṣẹ́ abẹ tára ti ń balẹ̀ díẹ̀díẹ̀. Gbogbo ìgbà yí ọmọ ò tí ì lè mumú láyà o. Ó ní pé tóun gbà pẹ́rẹ́ báyìí ó lárákùnrin lòun gbóhùn rẹ̀. Ó ní ló bú sẹ́kún lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lòun ní ta rèé kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló bọ́lá ti pàdé kí ló. Ó ní ló bá dọ̀rọ̀ bulẹ̀ ayé òun ò lójútùmọ̀ o gbogbo nǹkan ti dàrú o. Ó ní ìyàwó tóun àtẹ̀jíṣẹ́ tó fi ránṣẹ́ sí nígbà náà lọ́hùn ni láti sọ fún un wípé òun ti níyàwó níbi tóun gbé tẹ́lẹ̀ òun sì ti bímọ mẹ́ta. Ó lóun rí pé ó ti nífẹ̀ẹ́ àníjù òun ò sì lè sọ fún un. Ló ń ṣe ní pé in tó wà ń bẹ̀ kó òun mú kúrò kó òun sì pòórá. Ó ní àmọ́ látìgbà tóun ti dán tóun dánwò yáyé òun ò ní ojútùú. Ó ní torí pé gbogbo nǹkan ìjọra wọn mọ́ kódà àìsàn ni lọ́sàn-án lóru. Ó ní ìyàwó àtọmọ mẹ́ta ti kọ̀ òun sílẹ̀. Ó lóun ní yẹ kí ni kóun wá ṣe sí gbogbo èyí tóun sọ fóun. Ọlọ́rákùnrin lòun rí òun jáde wọn lòun ti ṣẹ̀ṣẹ̀ dá méjì. Ó ní àfikún òun lọ túbá bí kò rí bẹ́ẹ̀ késekése lòun rí kàsàkàsà ń bọ̀ lẹ́yìn. Ó lóun wá ní ẹni tóun lè jẹ́ ó ní ẹ̀jẹ̀ òun àti ẹni tóun ṣe nǹkan báyìí sí lòun ṣé ó lò ní ó ṣẹ́hún o ọlọ́run ti ní ó rí nù. Ó lóun bẹ̀ pé kó dákun kó dábọ̀ kó finú fídọ̀ ṣàdúà fóun. Ó ní lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ló ń ti sọ fún pé ọlọ́run nìkan lọ́ba olùdarí jẹ́ òun bá já kúrò. Ó ní àmọ́ kóun tó já kúrò òun sọ fún pé ọlẹ̀ tó filẹ̀ nù mí tí wọ́n rò pó bàjẹ́ ń jọ kíní àná ó sì ń bẹ láyé o. Oni bo ti ja arakunrin tun pe pada pe kilo wi kilo so.
1: Ati bo nde o lomode pela.
0: Oni bo ti block e ti oyun ojo ori ohun pe monu. Ibi ta wa lo gan lade ikeyin eyan to le ma pe wole. E mo pe mo lomo o ti le mumu layaya re gbogbo ita fi nso itori orichirisi ogun ati gbogbo ntin lo fun gbogbo ise abe meji to se owo to ngan ti denu kole iya re ni gbe o ti gba kadara o ti gba kamu oni omo npodu kan lo ko se meji ko mo pe odun kan ti o sojo bi la on sa ri bi awon eyan bi won pe bi marun tan de lenu ona pe ta ni ta lo sero ta ni se nawo ki lo sele won farakunrin lapa kini won fa lapa keji o ni ohun fe le mo da mo ti ba se po ohun tejumo dada ni e bi mi pe ta lori fu gbogbo en te se n darapo mo ikanni kan gagba magbe 89.3 fm Wells radio e ka bo sori eto yi akotun eto edun okan na le n gbo ajeni ke fun mi lola ni sin be lori agbagbe
1: owo ti ko mo o
0: na ko lo fun na o oni gba to se lagbaja ko yi kilo de kilo subu te o ni tin be labe re o to kere gbe eni kin kere gbe o labe ru gogo won fa lapa kini won fa lapa keji won nibe ni omi de n da loju re poroporo
1: eni ta jo sise o to
0: da ni o ya won ko bere pe se si lewo se si leya ni oni eja bun loro gbo ki lo sele be leni to tele leyin amo mo ki mo ni won to bi marun ohun se karun awon meji fa lowo eni kan duro lo sagbenu so oni won ti rin won ti jade won ni in to kan ti mi labere won ni iseda ni ja won ni won ti wi fun bi osu melo seyin pe o ti se ko si lo tu ba ko lo toro dari je ese oni bi okowo ni gbogbo idarudapo si toko bere fun ti gbogbo nkan ti denu kole won ni aisan wole to die die kerekere lo din to da imo lara won ni ngba ti o si juwe juwe juwe ta won wo ko kini wo ko keja won debi won ni edakun edabo e ba wa dariji won ni bi to de won ni kiti e wa se idariji nikan lo ni lo won lo ni se ti won ni won o se fun e dakun e farabale e ba mi gbo won ni se ti won o se fun yi won ni omo tutun eyi to se iseda re gangan ni won lo ti o sise ifun eni lilo bi ti bo o won ni omo yi won gba ito re

Wọ́n ní ọmọ yìí. Ipasẹ̀ rẹ̀ ni ìwòsàn rẹ̀ ti wá. Ìyá ọmọ ó sì fi inú fẹ́dọ̀ yóò sì ṣàdúà ní tí wọ́n fẹ́ ṣe. Ìyá ìyá ọmọ èyí tí mo náà jọ níwòsàn ṣègùn òyìnbó. Ó yarí ojú ẹsẹ̀ ló ti pe ẹ̀gbọ́n ló ti pe gbogbo mọ̀lẹ́bí pé ẹ wá gbọ́ ohun tí mo rí èmi gbọ́ bí tán ti ń ṣerú eléyìí rí o. Látijọ́ ọmọ yìí ti lóyún yìí tó ti fẹ́ rakù ló ti kọ̀ ọ́lẹ̀ tọmọtọmọ. Kódà o fún wa nídìí tó fi ṣe tó ṣe. Ó wá lọ ńgbà tọmọ pọ́dún kan ló wá dé oníkiní kan ṣẹlẹ̀. Arábìnrin ìbá yarí olóhùn nígbà òun ò ní ṣe o. Ìbéèrè tó wá bí mi tí mo fẹ́ bí ẹ̀yin ọmọ Nàìjíríà tó jẹ́ pé ẹ̀yin lẹ mọ̀. Mélòó mọ tèmi? Ó ní gbàjọ màjẹ́ ṣe ń ṣe ni. Tí n bá ṣe tán tí nǹkan bá ṣọmọ mi ń kọ́.

ẹ̀yin kọ́ yìí, ó ní ó ṣòro fóun láti dáríjì, òun ẹ̀rú sì ń bá òun pé tóun bá ní pé kọ́mọ òun ti ẹ̀sìn ìtọ́ ni ó ṣe èyí ṣe nǹkan ò ní ṣọmọ. Ẹ̀yin èèyàn, má fi nọ́mbà síta sí 09168-931000 nọ́mbà tó já sínú kulù ẹgbọ́ kí ni kò ṣe. Nọ́mbà kejì tẹ́ lè pè wá sí 09153334893 ẹjẹ́ ìpè lẹ́ẹ̀kan sí 09153334893. Ẹ̀yin èèyàn gbọ́ kí ni kò ṣe 09131333893 09131333893 àwọn nọ́mbà tó wọlé sínú kulù yìí nìyí.

0: Ẹ̀lọ́ ọkọ̀ yín àti ibi tí ẹ ti ń pè wá. Ẹ ti wọlé sínú kulù.
1: Ẹ kú ètò,
0: ẹ káàbọ̀, ó kọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
1: Mo ti Bọ́lálé ló ń sọ̀rọ̀. Ẹjọ́ ìmọ̀ràn mi fóbìnrin yẹn ni pé kó má gbà o, ká má yí ìkú yìí lórí ọmọ ẹ o. Kò ní sanwó nù, kò tún sanwó ọmọ nù o. Ọlọ́run á bá tọ́jú ọmọ yẹn, kó má gbà o.
0: Ẹ ṣe,
1: ó dàbọ̀.

0: ẹ gbọ́ kí ni kò ṣe ṣé kó dáríjì ó lóun ó ní òun ò tí ẹ mọ bóun ṣe fẹ́ dáríjì láti bẹ ọdún kan lé tó ti fòun sínú lásìgbò láláì ṣé kó òun dáríjì ọmọ tòun ló tiẹ̀ wá ṣe kókó ẹ dákun ẹ bá mi pè wọlé ìpè yẹn ń jápè ní nẹtíwọọkì yẹn ló ń ṣe bákan ẹ bá mi pè wọlé ẹ jẹ ká gbá mọràn yín ẹyin náà lẹkùn sọ fún wa tí ó ṣe ẹ dákun. Ẹ̀lọ́ ẹ̀ka àbọ̀ ẹ̀ka sàn wù. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá.
1: Lẹ́ẹ̀kan mi mọ̀ bóyá ẹ̀ gbọ́ mi.
0: Ó dààmú
1: pa. Ìmọ̀ràn tèmi ni fún pé kó má gbà rárá. Àkọdá oró kò dàbí àkọdá gbẹ̀yìn. Ìdájọ́ Ọlọ́run ló ń ṣẹlẹ̀ lórí ẹ̀. Tó bá fẹ́ gbà pé kán lọ kọ́ ọmọ yẹn tọ̀tọ̀, wọ́n bá lọ yá ẹ̀sàn yẹn lórí ọmọ yẹn ń kọ́. Kò ní jẹ̀bi ara o. Ọlọ́run á bá tọ́jú ọmọ yẹn. Ẹ máa gbé tòbò, ó dàbò.
0: Ẹ ló kọ yín àti ibi tẹ ti ń pè ẹ bá wa sún sẹ́yìn níbi tí ẹ fi ń gbọ̀ wá. Ó kọ yín àti ibi tẹ ti ń pè wá ẹ ti wọlé. Ẹ bá wa dá sétò yìí.
2: Ẹ kò fi tí ọ̀rọ̀ dé báyìí. Ọlọ́run lọ kó lọ máa bẹ̀rẹ̀ fún àánú. Torí kò sẹ́ni tó mọ ibi tí nǹkan yẹn máa yọrí sí tòótọ́. Bóyá.
0: Nítorí. Ẹ tún wá pè. 0916-893-1000. Ẹ̀lọ́ kọ́ yín àti ìjọ tí ń pè.
3: Orí ọ̀sẹ̀ ló ń sọ̀rọ̀ látàlẹ́ sí lọ́nà.
0: Ọ̀dà ń gbọ́ yín mà.
3: Ṣé ẹ rí tí èèyàn bá ní kí àwọn ojúdo ìfọ̀n yẹn máa rọra dé ìgbà. Tó bá jẹ́ pé mi ni mo máa dáríjì bẹ́ẹ̀ sí ó tó di pé ọmọ yẹn máa ṣe nǹkan yẹn ó máa tọwọ́ bọ̀wọ̀ àwọn fámìlì méjèèjì máa dá pé nǹkan kan ò ní ṣe ọmọ yẹn because ṣé kí èèyàn máa fowó yẹ aró kò ń jẹ́ kí oró tán nílẹ̀ o. Tó bá jẹ́ pé mi ni máa dáríjì o máa dẹ̀ jẹ́ kí ọmọ yẹn ṣe kinní yẹn mo dẹ̀ mọ̀ pé kò sẹ́ kankan tó máa ṣe ọmọ mi lágbára Ọlọ́run. Bọ̀ sí ẹ̀mí ẹ̀ bá bó bẹ́yẹn ó máa tẹ̀ lórí ọmọ yẹn lọ́la ó yẹ jẹ ẹ̀ ni.
0: Ẹ̀rọ orúkọ yín àti ibi tẹ̀ tí ń pè wá.
1: Ìsì sí ẹ̀yà ìlú ẹ̀sán láti ìdó ni o.
0: Màá gbọ́ yín mà.
1: Ẹ wò ó sẹ́yìn bá ṣe kò fẹ́ ní mistake tí ó lè wá. Ṣé a rí gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ti sọ̀rọ̀? Ẹ jẹ́ ká tọwọ́ bọ̀wé. Tán bá ti tọwọ́ bọ̀wé wọn ni fẹ́ ṣe tí ò da sọ́mọ yẹn mọ́. Tán bá ti tọwọ́ bọ̀wé kó gbà torí à lè sọ bí tẹ́wọ́ ti jọ ní bí tẹ̀ náà wà lára rẹ̀.
0: Ẹ ṣeun mọ̀. Ẹ lọ́wọ́ kọ́ yín àti ibi tẹ̀ tí ń pè wá.
2: Dámà sí láti
0: À ń gbọ́ yín sà.
2: Ẹ ṣé o gbọ́dọ̀ kí agbẹ́rẹ́ ọba ẹ kú jẹ́ o.
0: Ẹ ṣe ẹ ṣe o.
2: Ṣé bàbá mi wọlé lè rí àwọn tí ó
0: bàbọ̀?
2: Ìgbà ìlú mi dùn.

0: lórúkọ yín àti ibi tí ń gbé wa. Ẹ bá a sún sáyìn níbi tí ẹ fi ń gbọ́ wa. Ok, à ń gbọ́ yín, orúkọ yín.
1: Mo kàn fẹ́ pé ṣe ń ṣe kò ní dùn mí lọ́wọ́ kò ní bàjẹ́ sákílẹ̀ mi náà.
0: Àmì.
1: Lọ́run jó ní tiẹ̀ o. Sákílẹ̀ mi náà, ọmọ sákí ogun rọ̀ ṣàgbọ́rọ̀ ọba. Kò ní iṣẹ́ ṣe o. Kò ní dààmú, ọ̀dàbọ̀, ìdààmú ní kẹ́ náà.
0: Ẹ ṣeun.
1: Ìdà ọmọ sálẹ̀ sílẹ̀ mi o. Sálẹ̀ sí.
0: Ẹ ṣeun.
1: Ẹ ṣeun. Ara ríwájà. Ojú òní tiẹ̀ o. Eré yìí ó kọ́ mi lọ́gbọ́n gan. Kò jẹ́ tí ó kan lọ́gbọ́n. Bó ti ń ṣe ọlọ́run máa fún ẹ ṣe òní rẹ̀ gbọ́ lọ́hùn-ún òní sábàámọ̀. Tí àwọn ọmọ lérí alẹ́ rí ẹbí òní dààmú onígbọ̀ ẹ̀sìn. Ọlá láwọ̀ lákùúwátá. Fún èèyàn tó jẹ́ pé Ọlọ́run ló la ẹ̀mí rẹ̀. Fún èèyàn tó dìídì fún ìgbun nǹkan sínú ọtí ẹlẹ́rìn dòdò. Ẹ ló orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá. Àbátì rẹ̀ dì í. Wọ́n ní tá àbátì ṣetán káyé máa ṣòwò tí ò tọ́. Gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ, ó mà dùn sọ fẹ́ni tí ò ṣe. Wọ́n á ní ṣo ṣì ọ́ rí. Tá a bá ní káka gbogbo oṣù tí arábìnrin fi lálàá sì gbé kọjá. Tá a bá ro dúdùn fún èèyàn fẹ́ràn ọ̀rá kígun. Ẹ ló kọ́ yín àti ibi tí ẹ ti ń pè wá.
2: Orúkọ mi ni Àkàbí láti Arégbọ̀nléyọ̀.
0: Ẹ ṣe káàbọ̀ sórí ètò.
2: Ṣé rí ètò tẹ́ gbé wá yìí? Ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn bí ìlú gángan. Ṣé rí lóòótọ́ ọ̀dà kan máa darí di ara wa? Ṣùgbọ́n ẹni tó mọ̀ọ́mọ̀ tó yẹ pé intentionally with an ulterior motive èrò tí ò dáa ló ní tó fi fi nǹkan sínú ẹlẹ́rìí dòdò fún ọmọbìnrin tó fi wá bá a lò pọ̀ tó fi di kó doyún tó bímọ àti ọ̀nà tó wà di wàhálà. Ṣé ẹ mọ̀ pé bí ajá bá forí kómítà ilé olówó ẹ̀ ló gbà lọ? So ẹ wo wàhálà tí ìyá àti bàbá ọmọ tí wọn ti kojú lórí gbogbo kẹ́ni kẹ́nìyàn wá padà yọ wá kó sọ pé ẹ̀kan ọjọ́ ọmọ dáríjì. Èmi rò pé irú ìwàkiwà bẹ́ẹ̀ ni kò tiẹ̀ da láwùjọ ìrara torí pé kò bọ́ sí i. Ta bá pé bó tó ní òun tó bá ti kù mẹ́rù ńkọ tó mọ̀ ní bá lọ kú ńkọ èmi yóò mórí mù ni. Nítorí náà Èmi ò fọwọ́ sí pé kí wọ́n darí kí wọ́n jọ máa bá tiẹ̀ lọ kọ́mọ tìbí náà wà láàyè rẹ̀. Abáyà ọmọ rí lọ pé Ọlọ́run ọ̀jẹ́ kí ọgbọ́n kú. So Ọlọ́run Olódùmarè yóò wà pẹ̀lú gbogbo wọn o. Irú ọ̀mí ṣẹlẹ̀ sí wa o. Ṣùgbọ́n ìmọ̀ràn tí mo fẹ́ gbà wá ni pé àwa gẹ́gẹ́ bí o. Ẹja máa kíyèsí àwọn ọmọ wa. Irú èèyàn wo ni wọ́n ń bá rìn? Torí pé ó ṣe é ṣe kó yẹ pé ọ̀rẹ́ sọ̀rẹ́ ló tàn lọ sí ibi tí wọ́n tó ti kó àbákò yìí. So irú ìyàwó lọmọ wa ń bá rìn nígbà àwọn ìyàwó ní ń báṣepọ̀ ẹ̀yà kíyèsí ọmọ tí wọ́n bá wá sọ fún tọ́pá tí ẹnu òbí ọ̀bá ká wọn tó bá lọ wá rí bẹ́ẹ̀ yẹn àjẹ́ pé síbẹ̀síbẹ̀ náà yorùbá kò pé wọ́n ní inú tí ń bá ń bí ọlọ́mọ tó bá ju ọmọ sínú èrò so kí inú ọlọ́mọ bá rọ̀ tán inú èrò ò ní rọ̀ tẹmọ̀ pé òun náà ló padà máa bá já àwọn èrò yẹn kù lára rẹ̀ kí ó máa wá sọ fún pé ìwọ ló sì gbó mi bínú ìwọ ló mú mi sí báyìí so iná dákìlẹ̀ ìdẹ́rù nǹkan báwọn yẹn ó yẹ kí ọmọ gbọ́ ti àwọn òbí rẹ̀ kò sì yẹ kí ọmọkùnrin pàápàá kó máa hùwà tí ò tọ́ sí àwọn ọmọbìnrin ọlọ́run ló máa rí kò ní jẹ́ kí àwọn ọmọ wákàgbá kò ṣe.
0: Àmì ẹ̀ ṣeun gan ni.

Oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ pẹ̀ pátápátá sórí ètò yẹ ṣe gbogbo àwọn ọmọ ojú ẹ̀rọ mi pátápátá ta ìjọ mẹ́tò ìwà ẹ̀ṣẹ́ tèmi tọ́pẹ́ kíkò lé ẹ̀mí òun bẹ̀lẹ́gbẹ̀ tèmi bí mo dúpẹ́ torí pò ní bá mi yí sókè yín sílẹ̀. Mr. Steven àwọn ojú ẹ̀rọ mi náà àwọn náà bẹ́ ń bí gbogbo àwọn tajọ mẹ́tò ìwà ẹ̀ṣẹ́ gan ni ẹ̀yin gángan lẹ̀ wà lóògùn tẹ́ ìjẹ́ jì ní mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín lẹ́ẹ̀kan sí ẹ lè pè mí tẹ bá ní ẹ̀dùn ọkàn kan tẹ fẹ́ fi síta 08028597502 ẹ lè pè mí sórí rẹ̀ agbo mi ṣetán lè rú ìdàrú alukoro mi ṣetán lè rú ìkòsùn lékeleke mi ṣetán lè rú ìkẹfun kò síbi tó gbà mí jòlúyọ̀ lé ńlẹ̀ ìbàdàn lọ.

ẹni tí wọ́n máa dágbére pátápátá lórí ètò yìí wọ́n ní bó bá kọjú sí ọkọ̀ òta tó bá kẹ̀yìn sí ọkọ̀ òta tó bá kùwọ̀ nìkan kò dérò ara rẹ̀ pa. Fún gbogbo ẹ̀yin tí ẹ máa rò pé bọ́ba yóò rí ọ tọ̀run wò ọ́ o ó tá fà sókè oyí dán borí bí mo ti sọ bọ́ba yóò rí ọ ńkọ́ tọ̀run wò ọ́ o. Ṣekaṣeka tó mọ̀ ká ṣe rántí àtúbọ̀tán. Ẹ wo ọkọ tèmi ò yí padà lórí ètò ẹdun ọkàn ní dédé aago yìí lọ́sẹ̀ tó ń bọ̀ á tún mú ètò ẹdun ọkàn wá fún yín. Ajé ní kẹfún mi lọ́la àjàwó sí gbogbo ìmọ̀ sí ajé Kristi náà ló ti mú ètò wá fún yín látàtàárọ̀ ní ìkànnì World Radio fún gbogbo ètò ẹfẹ́ ṣe polówó ọjà ẹfẹ́ ṣe onígbọ̀ owó ètò pátápátá. Ẹ máa bọ̀ ní World Radio ìkànnì tí over 2 million people tí wọ́n ń gbọ́ ni ẹ ti mọ̀ pé warawara lọ́mọ ẹ̀tà tà ẹ ó mọ̀ ọ̀tà ni warawara. Ó tún dìgbà kan náà lórí ètò ẹ̀dùn ọkọ̀ fún tọ̀sán tóní. Ẹ má kúrò ní ìkànnì World Radio torí pé àkọ́tún ètò lọ́pọ̀lọpọ̀ wọ́n ṣe ń bọ̀ wá fún yín. Ó dàbọ̀.

0: Elédùwà àṣẹ̀dá ọ̀run ọlọ́run àwọn ọlọ́run bàbá aláì ní bàbá bí mo ti máa ń kí ìbà rẹ lọ́sàn-án tòní ọlọ́run bá mi bàbá àwọn tó ti ń sọ̀rọ̀ kémi tó ti ẹ̀ tó bẹ́ kí n tó délé ayé bàbá àwọn tí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ àtàwọn tí ó sì tún mọ́ gbóhùn sáfẹ́fẹ́ ìbá bàbá mi bàbá dáadáa ọ̀rọ̀ gọdígọ òde ọ̀run bàbá aláì ní bàbá olórí ayé pátá ńlá tí ń lu tọ̀húntọ̀hún ẹ̀ fún ìfìlẹ̀lẹ̀ tí mi lẹ̀ tìtì gbígi sáàmọ̀ kí ọlọ́run ló ti ń ṣe mí látàárọ̀ mi sì ń lò mí ọlọ́run sí ajé ní kẹ́ńbẹ́ àyín bóyá yóò tù mí là pé mọ̀dà mi náà gbẹ́yìn bí ẹ̀yìn àwọn tẹ̀ bá wí ìyá wòlíì sáàmù ń bẹ́ àyín ó ti tán nù mí prophet sam ó pọ̀ ó ti dábà kò tún wá sáwọn nìkan ìyá àfihàn olámìdé wọn ń bẹ àyín àwọn gan ó tiẹ̀ ṣe kíni àtúlà ni ṣe mọ bọ́tí ń ṣe àtúlà ó ti dá kò sí wàhálà ẹ káàsán ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì kànga gbọ́mọgbẹ wells radio 89.3 FM gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé o àtúntì dé bí a ti ń dé ẹ kú mọ̀ pé ọwọ́ ayọ̀ àlàáfíà ìdùnnú àti ìdọ́wẹ̀kẹ́ la fi mọ ṣèkìnì la fi mọ wọlé mo kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ohun obìnrin that is the voice of women lórí ìkànnì kànga gbọ́mọgbẹ wells radio 89.3 FM àjẹnìkẹ́ ń bẹ́ àyín queen mother mi ọ̀wọ́ ògbẹ́yìn níbẹ̀ ẹlẹ́rìí ẹ̀yẹ orí ìṣiṣẹ́ ìlú ẹ ṣáà ti mọ̀yún kò lè mọ́ bọ́tà ṣiṣẹ́ ìlú bẹ́ẹ̀ bá ti rí ẹgbẹ́
1: òun
0: ó fẹ́ ọmọ
1: fẹ́ràn owó ibi tó wá ti wà ló wà
0: ibi owó yìí náà ni inú mi tiẹ̀ wá dùn pé ọwọ́ ọ̀yàyà ọwọ́ ìdùnnú mo bá dé nítorí pé wọ́n ní kárí àpọ̀ yẹ̀ni yẹ̀ni mo tún ti lẹ́kàn sí igbá mi lẹ́kàn bá ṣe hallelu
1: ẹ̀yìn rẹ̀ rọ̀
0: ẹ̀yà ẹsẹ̀ mi dá ni ẹsẹ̀ kí wọ́n kàn sí pé ń dẹnu lójú ẹsẹ̀ orí mi sọ̀rẹ́ mo bímọ tuntun ẹ ṣeun o ọlọ́run á wò
2: ọdún pọ̀ ọdún wẹ́ẹ̀wẹ́ẹ̀
0: tí yín náà dé o ẹ ṣe ẹ wo abímọ tuntun lórí ètò ohun obìnrin lọ́sàn-án tòní o ẹ wo bó bá tásìkò ẹ gbóhùn ayọ̀ ohun tuntun pọ̀ ohun tí yóò gbọ́ sí orí yẹ ohun rè é ṣùgbọ́n ẹ jẹ́ dákọ̀ tèmi ó kọ tèmi ò yípadà o tèmi tọ́pẹ́ akínkòólé ẹ̀ àyàkín ló ń kiyín káàbọ̀ sórí ètò fún tọ̀sán tòní pín mọ́dà ẹ bá ń kí àwọn olólùfẹ́ wa.
1: Ẹ káàsán ẹ̀yin olólùfẹ́ wa ní tilé toko níbi tẹ ti ń gbọ ètò wa ní ọ̀sán yìí ẹ káàbọ̀ sí orí ètò ohun obìnrin gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa ta ṣe máa ń wá ní gbogbo ọjọ́ Wednesday kété tago méjì bá ti lò orúkọ tèmi ni Elúdípò Olú Akẹ́mi Queen Mother.
0: Ajé Kristi ọmọ wọn ní Ṣákí.
2: Ẹ káàbọ̀ sórí ìkànnì kànga gbọ́mọgbẹ́ wells radio 89.3 FM ìkànnì alálùbáríkà ìkànnì tí gbogbo yín máa ń gbọ́ ètò obìnrin náà ló sì lórí afẹ́fẹ́ gbogbo yín ti máa ń retí rẹ̀ ajẹ́nìkẹ́ fún mi lọ́la àjàó tí gbogbo yín mọ̀ sí ajé kristi náà ló kọ́ tèmi ẹ jókòó ẹ wá nǹkan fìdílé fi ilé nǹkan
0: kẹmọ ọmọ tuntun dòjò ló
3: wẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ẹ
0: aka ejiwumi egbo ko tutun mi eji se kini e wo be ba fe reji won yan ara le eyin ku melo lara mi ti won mo paro fun yin I go lie for you e re boju oge wo wa lori kan ni ayelujara wa yen ti Facebook eyin e sha ta e te Wells Radio 893 FM fan page Royals Radio 893 FM fan page. Every age to wumi or long bo every pe yo wen yin na. Eji won wumi. Inu mi ti e wa dun. Alelerin eye. Aleji wumi. Aje Christy Queen Mother. Squad yi ti
1: pe.
0: Orente be ha yin na emi na na.
1: So fun oko ara wo yawo yawo.
0: Ni so ori eji gbogbo wa na ni abibo wa ni
1: o le mo wo ye eji. Eji ni. Ni kete ti engineer wole eji yin.
0: Olorun se.
1: Olorun. Engineer
0: ni ajo se mo risamu Samu ba ni e mo seto ase nanu oga wa akin kabo lo ko ti won na e wo fafa ni awon to se ngbo eto ohun obirin e le mo wo pe ah eto awon obirin re o eh a si mo pe elomi ba ti gbon ko obirin ti dara ko bayi won ni abosinde emi a ma so pe don't touch the down nitori pe lori eto yi awo kin sabosi in to ba je pe o se koko si gbogbo aye eyin o papa julo oro oselu eto ara aje wa ni oro ba ti n to awon omo molebi ni oro esin kini kini la ki pekelu gan gbogbo ni se ni se wa ri ona ti awa mo fin gba pekelu o wa yato se mo pe mi a ma so pe bokunrin ba fi oju wo oro kan oto loju to birin a fi wo ehe that is to say oju ta fi wo oro yato emi a ma so le bun pe lori eto yi we see through the lens of the women eyin o obirin na ko soro sita be ba ti e bi ya loja mi abi kini mu ya loja lo fa fa be ba bi ore temi pe dakun kini lo ladugbo re yo si mo tewo pe ni pe won oku mo bi tin lo eni te ba ni re ni be legbe e pe won kan wa gbo won eto won obirin nitori be lati ma se kini lati ma fun awon obirin laye lati soro soke leni yo du gbogbo kan si sugbon fun anfani awon to ba fe polowo oja be ba ti ide kan ni kan ga gbo mo gbe they play new they play soro mi ti ye yin ikani ti eyan million meji le and still counting 2 million plus ti won gbo e ku mo pe ki save ikani to je pe iyan kan fowo ro dano rara o ikani to mo n to se na ah eleduwa lo fi se iran awa si n je faraye
2: hallelujah
0: e pe mo se pe o da se mi bi pe ki mo e mo wori
2: ko sugba to ni gori oke
0: e mo je ori oke mi mo ori oko
2: sa tu ari lati le olori
0: ko la ko mo wa ni ko mo wa ni koko se ri leni eja sare dagbon bi tin lo iyen news and current affairs tori be ba bi elomi ba ipe dakun kini to sele Nigeria lana elomi le mo mo se mo be lana ode oni iroyin kan jade nipa ti olori ti senate wa senator senate president Akpabio won wi oro kan lana koda awon kono koko wi senator kan enyo senator Efiongi bi ba gba dada awon na ko se kini na ko race won na won soke ni ngbati awon asofin joko ti won soro na won soke pe esma enyo mo ni ti mo fe so amona kan re aba ti mo fe dare tori pe ba ti wo sakun re nilu wa orisirisi ba won yan se ngbe mi ara won o ti n koja be o eja tete sodo fe pe eni ba ti fe gbe mi ara bi o ba ti wa di se baba wa mu yo lo sewon re yo fi aso pinpin roko oba nigbati senator Efiongi yi eleyi ti won si gbe abahun sile tan gbe katan kasita gbogbo awon se ne se hi gbogbo won faramo Akpabio na iyen olori asoju sofin ile wa senator Godswill Akpabio o na wa so sita pe anybody ebo na fi so enikeni anyone who attempts to end is our life should be jailed. That is to say, bo ba n gbero o ti n ro pe ah ile aye isu mi ile aye toto bi eto edu okan ke se gbo tan bo ba so pe ki wa lo de te pe ah wa wo pe ko ti e wa solution abi ki ti e bo re so pe mi are lo ku ti o fe gba mo ni pe ah ya mo gbadura ko mo se se tori ti o ba ti se se gan na ladura ti wa fi gba tori pe baba ti gbo ta si ri o bayi se kun bayi la fi kele o fi bi o eyin o in to wa si o wa re ero fun joba so dun mo yin no ku mi moda
2: se ne
0: se ha ta wa na se parliament ti ha yi
2: won ti da ko si te eyan o je o ti lo ba lo to ti ko ni
0: o dabi pe oro yi funny o dabi awada sugbon ko n sa wada isele wo lo le isele to be ge tin ya wo pe aha e wo boya kin ta tan kin ti epo kiyan papoda pe kiyan mo lo pe mo da ki lo de se frustration na lo to ba on
1: orisirisi awon nkan ni o ma nfa ti o ma nje ki awon eyan ma ronu wi pe ki awon gba emi ara awon awon elomi aso wi pe iku ya ju esin lo o ni o ma nfa ti elomi ma fi so wi pe ko nkuku ma lo elomi bayi boya o se owo o se se ko je pe boya o ya owo fi sowo yen ni ti o ko si owo awon alagbeda to je pe ohun to reti ninu owo yen ko ri ko rere ko de tun roju owo nigba ta elomi ba wa wo dibe kan a wo wi pe ah o beta ki ohun tete ya kuku ma lo elomi kedere o se se ko je wi pe boya o ti dagba to ti ye ki o ni oko tabi ni aya to je pe boya ni igba ti o ba wa wo ike ki wa ni nkan to fa papa julo en to ti e ti se gbogbo opolopo nkan boya obirin ni to je pe to ba ni pe omo da omo dun wo
0: omo tan
1: ti gbogbo nkan to ro ike ti ba tun se leyi a tun je ki oju awon eyan ko wa lara ohun ko ri eni keji ti ko ba ri o ma nsele nigba mi elomi kedere o se se ko je pe o ti wa nle oko o wa nwa omo o ti wa doju ko opolopo iriri se mo to wa wo yi pe ah kini nkan to ku elomi kedere oro tawon eyan nso fun to nso fun ni gbogbo igba oro to n ba ninu je to je pe oro ti o ba kun gbe ni elomi awa wo yi pe kini ohun ti e wa laye fun ti ohun okuku ma lo boya ko ri awon eyan to ma tu ninu nkan to de ma nfa lopolopo gba ti awon eyan ma fi gbe mi ara won ni nigba ti won ba ti de nkan mora ton de monu ti won so sita nitori pe awon eyan ma nfa pe teyan ba so nkan to nla koja fun awon eyan isoro yen o ti ri ojutu de ilaji
0: ilaji
1: sugbon teyan ba wa pa nkan yen mora ti ko so sita ton da gbe kini yen elomi ti e le je aisan aisan to ye pe o ti na gbogbo dukia o ti gba gbogbo dukia lowo e a kan wo wi pe ah kini nkan ti ohun ti e tun wule nduro se laye gbogbo to ni ohun ku ti ta pe kini elomi awa da bi ogbon pe ko nkuku gba
2: emi ara
1: so awon nkan to ma nfa ni opolopo
0: ba eji wu mi ayolamide emi ti e n wo bi pe mother ti n soro mo mo pe e dakun sogun ori bibe wa ni ogun ori fifo ni tore ni to je pe nkan kan sa ni o suyan se iyan kan lajule pe o ya o ke lo ko le se suta fun ara re eni to wa je pe o boya bi apere le te so last ni pe o ti wo pe gbese re o ko won wa mo wa lo loku ta si mo pe ko da se best solution wa ni pe kan ni pe ya re fi aso pe pe roko ba
2: kin se best solution niyan o na ni awon ijoba wa o ye ki won wa another alternative ki n se kon ni pe en to ba ti so pon fe para e kon mu lo sewon that is not the way to go en to ro pon fe para en kokon lo nla koja so mo se ma so pe ka surround you ara wa pelu awon eyan
3: positive people

0: àwọn tí wọ́n ní fi wá ṣe yẹ̀yẹ́ tí wọ́n ní tàbá kúrò ń bẹ̀ tí wọ́n ní máa rẹ́rìn ní church níbi tá à ń gbé because most of the time àwọn family wa wọ̀n lè wà pẹ̀lú wa every time ká surround àwọn tá a lè bá sọ̀rọ̀ tábá sọ síta ń gbà mí ara wa máa balẹ̀ nǹkan tí queen mother máa sọ fún mi tí ń bá sọ̀rọ̀ mi fún wọn ó tún mo lè rí solution nínú nǹkan tó bá sọ wọ́n tún lè make some calls pé òkè o ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí instead tí wọ́n pé òkè mo fẹ́ para mi ẹ wo tàwọn òbí ẹ wo tàwọn ọkọ èèyàn àwọn ọmọ téèyàn ò fi sílẹ̀ pípa ara èèyàn kọ́ ni next thing in any situation.
1: Tó kàn wá kàn ṣùgbọ́n lọ́dọ̀ tìtẹ̀yìn lérò tí yín pé orí bíbọ́ bí fífi rírán lọ sẹ́wọ̀n kan ni ó
0: rárá o òun kan ló kàn lọ́rọ̀ ìjọba ṣe bá àwọn níjọba wọ ó yẹ kán bá wa wò pé kí nìkan tó ń ṣẹlẹ̀ òkè ọ̀rọ̀ pé kò sí iṣẹ́ náà ara ẹ̀ ni ọmọ tí òbí ti rán lọ sílé ìwé tán ti náwó lé lórí ẹlòmíì ni masters ẹlòmíì tún gbèrò láti lọ fún phd kò dẹ̀ tí rí iṣẹ́ gidi kò tí rí owó gidi pé iṣẹ́ gidi lélẹ̀ tí mo ti ń pa owó gidi a mọ̀ pé òkè gbogbo wàhálà mi àwọn ẹgbẹ́ mi ìbàdàn lọ wà ibi tán ti dédé léyìí kí ni kókó gan kò dẹ̀ sóbìnrin kankan tó rí lìfẹ́ jókòó tí yàn ń sìn pé láìsí nǹkan kan pàtó so gbogbo náà ló máa rò pọ̀ pé òkè what is the next thing.
1: Ajé o fẹ́ sọ̀rọ̀ torí mo kàn sáà ṣe
2: wọ́n ní dọ́rọ̀ bá ti dé ọ̀rọ̀ tó bá ti kọjá sharing lọ́pọ̀ ìgbà wọ́n ní téèyàn bá sí nínú ipò tẹ́lòmíì wà o lè sọ púpọ̀ nípa irú ipò yẹn àwọn tá a ní wọ́n ní suicidal thoughts tí wọ́n ń sọpọ̀ kékeré ipò wo ni ọpọlọ wọn wà ní àsìkò tí wọ́n ṣe ó ní mo tẹ̀lé nǹkan tí ìjíwùmí sọ tọ́ ní kíní ẹ ti gbókò ọmọbìnrin
1: tán
2: sọ tán ní jailing them is not the kan ní wọ́n rán wọn lọ sẹ́wọ̀n mi ò rò pé òní solution kí ló ṣe rehabilitation kí ló ṣe counseling ẹ rán àwọn èèyàn yìí lọ pé fún sáà yìí o
1: ìdúnwó tó ọpọlọ rẹ wò
2: kí ló lè fà kí ló lè tì ọ́ débi báyìí ṣé àwọn tó jí rẹ pẹ̀lú ni ẹ bá àwọn tó ṣe ponzi scheme.
1: Àwọn tó ń ṣe sogún tó gbójú.
2: Ẹlòmíì fi owó olówó ọ̀pọ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù ló fi ṣe. Ó dẹ̀ wò pé ibo ni torí ẹni tó jẹ́ ló wá gbowó ẹ̀. Frustration yẹn máa wà. Dóò kò kí ń ṣe best orí bíbẹ́ kọ́ lóògùn onífọ́ gẹ́gẹ́ bó ti sọ. Òun kọ́ lóògùn onífọ́. Àmọ́ ní sáà tó ń rò pé kí ni.
1: Tàbí tó tiẹ̀ tó ń ṣe lọ́wọ́ ṣùgbọ́n
2: táwọn bá kúkú rí ẹ bẹẹ dábàá rí iná fẹ gbowó lọwọ ẹ ẹlòmíì tó jẹ pé ìyàwó ti fúngun mọ nínú ilé débi pé iṣẹ bọ lọwọ ẹ kò sí kankan kò lọrùn àbáyọ òbí dúró lé lọrùn ọmọ dúró lé lọrùn ẹ gbogbo èèyàn dúró lé lọrùn ẹlòmíì nílé tó ló fẹ fọrọ lọ bó ṣe máa fi ẹṣẹ yẹyẹ ló ń wá o láti wá mọ pé ká gangan ní ẹyìn tó yẹ kí n fi ọrọ mi lọ tí ó ràn mí lọwọ ohun gangan wá ni ẹyin sọ ń sìn ẹni kó fọrọ lọ yàn tó bá fọ̀rọ̀ lẹni tí ó fi ọṣẹ yẹ tó yẹ pé yóò tẹpẹpẹ ọ̀rọ̀ ẹ sáà ni ẹgbẹ́ bó ṣe dìde báyìí ló ti tẹ ìgbẹ́ ẹ̀rí lágbájá ẹ̀kíní kan báyìí ní mọ̀ ṣe ẹlòmíì àìsàn ti ń bàjà nínú àgọ́ ara gẹ́gẹ́ bí queen mother ṣe sọ kó jẹ́ pé ó lẹ èyí mi wà jẹ́ pé kò ní ti àwọn ológun òyìnbó kò sọ́nà àbáyọ tó sì fi ń ṣẹ̀sìn irú èèyàn bẹ́ẹ̀ tó bá wò pé ìwé kúyá jẹ̀ sí lọ àmọ́ tó bá rí àwọn èèyàn láti fọ̀rọ̀ lọ tí irú èèyàn bẹ́ẹ̀ tó bá wà rò wú pé kò ń ṣe kìíní tíjọba wa ti wá gbé wọn ti wá jẹ ṣe ìwé sọ́ọ̀nù sọ́ọ̀ àránà bọ́ǹbù kọ́ ni.
1: Tàbí tó bá jẹ́ pé èmi tí ẹ̀ ń wò bó ti sọ yìí ni èrò kan sọ sí mi lọ́kàn kó tó bá yẹ pé ìjọba gbé àjọ kan sílẹ̀ pé ìwọ tó bá ti ń pinnu pé ikú yájẹ̀ sí lọ ni o kàkà tó fi ṣe lè wá síbi àjọ yìí àbọ̀ bóyá àbọ̀ ọ̀sìn kan bẹ̀ ni o àbá àbọ̀ sọ̀rọ̀ ni àbí dábàá mú gbọ́ nínú wàhálà àbí ṣé kò possible ni.
3: Nǹkan tí èmi ròyìn pé ó yẹ kó kọ́kọ́ wá sí ọkàn ìjọba òun ni wípé kí ni ìtọ́jú tí ó yẹ ká fún àwọn èèyàn tá a bá bá ní irú ipò yìí. Nǹkan tó yẹ kó kọ́kọ́ wá sọ́kàn wọn nìyẹn because ẹni tó bá máa dédé dìde àbí tó máa rò wípé kò ń gbẹ̀mí ara ẹ̀ ní okù ó ti ní mental problem ọpọlọ orí ẹ̀ ò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ mọ́ as at that time èròǹgbà orí ẹ̀ ò lọ bó ṣe yẹ ipò
2: tí ọpọlọ ẹ̀ wà.
3: So nǹkan tó yẹ kọ́kọ́ kọ́ rò ní pé ẹnikẹ́ni ta bá ti ẹ̀ gbámú nírú ipò yìí ibi tá kọ̀kọ́ mu lọ ni ọ̀dọ̀ àwọn tó ń yẹ ọpọlọ orí wò wípé ṣé mental health ẹni yẹn ṣì wà òkè kí ni nǹkan tá wá le ṣe by then ni wọ́n máa discover kí ló mú

0: ẹni yẹn gbìyànjú nǹkan tó fẹ́
1: ṣe
0: nípa bẹ́ẹ̀ lẹ máa fún àmọ́ irú solution tẹ lè fún ẹni yẹn bóyá counseling lásán ṣe mọ̀ bí irú nǹkan tá n
1: sọ
0: ọ̀rọ̀ ìgbaninímọ̀ràn lásán ó lè change ọkàn ẹni tó ṣe èmi ti rí èèyàn kan tó ti gbìyànjú ẹ̀ rí dó kò séyàn tó ka mọ́ ibi bẹ̀ later ló ń sọ ó ti jáde ó dẹ̀ ṣe dáadáa ní ilé ẹ̀kọ́ gíga àwọn òbí ẹ̀ràn lọ sí university private university ló lọ alákọ̀ọ́kọ́ ìṣòro tó kọ́kọ́ ní oní wípé ó ń wáṣẹ́ kò rí iṣẹ́ ó ti wà ovage kò rí any person tó bá sọ̀rọ̀ tó jẹ́ pé ó lè sọ pé at least mo ti ẹ̀ ní àfẹ́sọ́nà ìṣòro mẹ́ta ni ó sọ fún mi ò lẹ́yìn ìgbà tó ṣe ẹlẹ́ẹ̀kẹta ni pé ó ti gbogbo àwọn ọ̀wọ́n owó tó tún ní ó tún ti fi ṣe processing pé òun fẹ́ travel òun fẹ́ japa mẹ́tẹ̀ẹ̀ta kò wá sí kankan tó ṣe ó wá ti gbìyànjú létà ló sọ ní ẹwù ẹ má jẹ kí n tàn yín lẹyìn ìgbà tó lọ́n bá ṣe torí iṣẹ́ ló ń sọ ilé síta wípé ẹ tó bá yẹ pé ẹ̀ẹ̀mejì tóun ti gbìyànjú láti gbẹ̀mí ara òun wípé ó ṣiṣẹ́ ni bóyá nǹkan tóun sọ lónìí kọ́ lòun máa máa sọ àwọn ẹni tí ẹ̀ dẹ̀ lè fọkàn sí wípé wọ́n lè ronú to that level ni ṣó ti yé wa báyẹn so tí ìjọba bá wá ń rò wípé nǹkan táwọn máa ṣe o ní pé ẹni tó bá gbìyànjú ẹ o wọn wá pa wọn wá gbàmú níbi tó ṣe àwọn wá ran lọ sọ bẹ́ẹ̀ wọn kó lọ kú sọ̀hún àbí.
2: kí mọ́dà wọ́n pè kankan ní depressive psychosis. bó rà pé ẹyẹ kẹ mi mọ́mọ́ sí mo yẹ fẹ́ tún wọn ní yorùbá.
0: tó bá ti rẹ
2: àwọn tó ti láì ní ìlà kọjá tó jẹ́ pé wọ́n kọ́ lè ṣàdédé jókòó.
0: kọ́kọ́ bẹ̀ bí
2: nínú ọkọ̀ ẹ̀ oríṣiríṣi ó lè tàn máa ranjú. ó kọ́ lè gan máa ṣe kínní kódà ó lè ṣe tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní ìjàmbá ìwádìí ní bátayé mu irú èèyàn bẹ́ẹ̀ tẹ̀síwá ní ẹ lọ gbé tìmọ́lé àwọn tẹ̀síwọ́lé pẹ̀lú ẹ̀gàn sẹ́mi wọ́n dé.
0: wàhálà ni fún wọn lọ.
2: so mo rò pé àwọn ọ̀nà àbáyọ míì wà tá a lè lò yàtọ̀ sí pé à ń tì yàn mọ́lé irú ó láyìn ọ̀rẹ́ wa kan gbà kan tó dà pé ó fẹ́ ní bóyá brain tumor ló fẹ́ ní owó tí wọ́n wá ní wọ́n fi yọ nínú owó tí wọ́n wá ní wọ́n fi yọ kínní ó débi pé kódà kan bẹ̀rẹ̀ sí ní tọrọ owó fún látòní di ọdún tó bọ̀
0: ọdún mẹ́wàá
2: ó lè mọ́ rí ohun sì ló sì jẹ́ pé kò fẹ́ kán gbẹ́wò lóhùn síta wípé wọ́n tọrọ owó fún lágbájá ẹ̀yìn kan báyìí
0: ló ṣe o kò sílẹ̀ tí ó fowó yẹn sílẹ̀
2: nígbà tó máa post sórí status tí ọ̀rẹ́ mi yóò máa rántí ni ibi tó dé dúró yìí o tẹ́ ẹ̀ bá ti gbọ́ nǹkan kan pa òun mọ́ a jẹ́ pé bọ́lọ̀n ti fẹ́ kó rí nìyẹn ní gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní sáré-kìtì ibo lágbájá wà ẹ bá wa pé lágbájá in tó post yìí o kíní kankan nìkan irú èèyàn bẹ̀rẹ̀ ibi torí pé post ẹ̀ ni tí ó bá post ẹ̀ kọ́ tó yẹ kó ti ṣe ẹlòmíà ní èkó ìṣe tó tó fẹ́ gbẹ̀mí ayẹ̀ lójú post ẹ̀ báyìí ẹ̀rí kan ní ń darí ẹni àwọn tó bá ti wà ní that state.
0: nítorí pé ẹlòmíì ó lè máa gbọ́ ohun strange voices ó lè máa gbọ́ ohun òdì tó jẹ́ pé ó ń darí ẹ̀ láti gbẹ̀mí ara ẹ̀ ẹlòmíì kẹ̀dẹ̀rẹ̀ agbára ẹ̀mí òkùnkùn òun ló ń darí ẹ̀ at that time gbogbo nǹkan tó dẹ̀ fẹ́ ni pé kó parẹ̀ nítorí náà yàtọ̀ sí physical attention tẹ́ni yẹn need àwọn ẹlòmíì wọ́n ti need spiritual attention náà kí a kàn máa fojú lásán wò torí bí gbogbo rú tíjọba ń sọ yẹn ní ìsìn kan tí ń yànmọ́lé bí èròǹgbà títí ojú lásán ni irú èèyàn báyẹn ìgbà tẹ bá ń bá sọ̀rọ̀ tẹ bá interview ẹ tẹ bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ lẹ máa rí pé ó má dàbí pé ó lè sọ fún yín wípé òun gbọ́ táwọn kan ń sọ fún òun wípé kóun lọ para òun àti láwọn tó yẹ pé wọn ti sá jáde nínú ilé tó jẹ pé ní àsìkò tí kò tiẹ táwọn èèyàn ò retí pé kán jáde nínú ilé ni ẹmí yẹn máa lé wọn dìde pé kán máa jáde lọ kán bá lè lọ ṣera wọn ní jàǹbá ẹlòmíì kò lọ kó sẹnu ọkọ ẹlòmíì kò lọ gbóògùn jẹ ẹlòmíì kò lọ parẹ nítorí náà a gbúdọ̀ fọwọ́ yẹpẹrẹ mú àwọn èèyàn tí wọ́n bá ní irú
1: ipò bẹ́ẹ̀. èdí wù mí Ayọ̀ Olamide mo ní ìbéèrè yìí ká fi kágbé eléyìí lẹ̀ ká tún bọ́ sí ẹ̀yìn míì ẹni tó bá ìjẹ́ ó ní àpẹẹrẹ tí yàn ó rí lára èèyàn tó bá ń gbìmọ̀ láti ṣe irú iṣẹ́ láabi síra rẹ̀ yìí àti pé yẹn ní ẹlẹ́ẹ̀kejì kí la lè ṣe fẹ́ni tó bá ti bára ẹ̀ nínú position yẹn ṣé ká bulẹ̀ mú ọ sí ìjọba ni pé yá ìjọba ti sọ pé bó bá ti lè ká mọ̀ ọmọ ọ̀bọ̀ ẹ̀wọ̀n yá àbí ká sọ̀rọ̀ tútù.
3: irú àwọn tó bá wà nípò yẹn
1: bó la ṣe fẹ́ dá wọn mọ̀
3: alákòókò ìgbà míì wọ́n lè dá wà wọn ni relate mọ other people so irú àwọn ètò bá wà lára jù wọn bóyá nébọ ẹlòmí lè ti ra ìmọlé kò ní jáde síta nébọ mi tí rí látàárọ then about check on that person okay o mi tí ṣé kò sí àti rí orí àti máa wọnú movie táwọn pa wọn kàn bá nínú ilé ni tó ti kú sínú ilé
0: ẹlòmí àti kọwé sílẹ
3: exactly so let us keep checking on upon ourselves like am I ka ko fira wa sile pe ko pe mi emi no pe
0: ko kan mi
3: emi na mo pe last mo nkan to ni ka lu kun la koja ninu irin ajo wa laye kin de gbogbo godan lo la lo ma so sita gbogbo wa le ma post problem wa si status nkan to ba dun ni life wa na la ma post awon to ba small wa na la ma so ile to ndun wa la ma so so en to ba wa soro sita yen e je ka sumo re niyan ka ba soro ka ba soro so to ba de ti wa ri pe nkan bayi lo nsele ki nse pe ka lo fo atowo ijoba o e je ka wo bawo la se le help re niyan within ourselves to ba wa ti koja nkan ta wa le se we can seek for help
1: ka wa ran lowo ka ti gbe ga pe gba jare sita beni ba fe da sin tan so lati atataro ko to de pa bo si abala keji e le pe wa wole sori number yi 0916-893-1000 0915-333-4893 tàbí 0911-3 lọ́nà mẹ́rin 893 o tẹ̀lé jẹ́ ojú mi lẹ́yìn fi wọn tí à ń pẹ̀kẹ́ lù láti àtàtàárọ̀ ẹ ṣùgbọ́n ẹ jẹ́ wá ṣe láàdúrà pé ẹni bá tiẹ̀ ti ń bára rẹ̀ nípò ń pé ṣé kò wá tán bí eléduwa bá wa yin lọkan padà ìyẹn ní ẹlẹ́kẹ̀jẹ̀ ẹ̀wẹ̀ a bá wa bu omi ìtura sí ọkàn yín a sì bá wa dá sí gbogbo ohun tó bá dàbí pé ó kù díẹ̀ káàtó ẹ wo ẹ̀jẹ̀ á fìyàn síbẹ̀ ọ̀nà ẹlẹ́kẹ̀jẹ̀ ẹ̀wẹ̀ lórí ètò lẹ́nìí kún ìmọ̀dà ó dà pẹ́nu yín lọ́rọ̀ yìí ò ti gbó ṣùgbọ́n ẹ̀jẹ̀ kọ́kọ́ béèrè béèrè ìdí tí mo fẹ́ béèrè béèrè yìí yóò padà yí ẹ̀yìn aráalé àtàwọn tá a jọ wà nù kúrú rí mo rí fọ́nrán kan tó jẹ́ pé gbajúgbajà wọ́n máa ń pè nǹkan ní influencer ni arábìnrin yìí gbogbo èèyàn mọ̀ káàkiri ayélujára àwọn tó jẹ́ pé wọ́n ní ẹ̀ka wọ́n ní ìfọ̀ wọ́n sì lè kanna arábìnrin yìí ó fẹ́ ọkọ̀ ṣùgbọ́n ẹjẹ́ bẹ̀rẹ̀ láti ibi tí fọ́nrán ibi tó tí mo ti rí gangan èmi rí mi tó ti ń sọ̀rọ̀ pé obìnrin o bó bá ti fẹ́ ṣe kíni bá ti fẹ́ ní ọkọ̀ o jẹ́ farabalẹ̀ kó mọ́ fẹ́ tàn ní ọkọ̀ mọ́ ní ọkọ̀ tí ó jẹ́ pé ìwà ìmọ̀tara ẹni nìkan ló wà lọ́kàn rẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ní sọ ìrírí ayé rẹ̀ pé ìgbà tó òun fi ọkọ̀ òun lálákọ̀ọ́kọ́ ọwọ́ òun jí dáadáa sówó ju tọkọ òun lọ gbogbo nǹkan mèremère mo kàn ṣáà ń bá ń tètè nítorí àsìkò gbogbo nǹkan mèremère tóun gbéṣe tàbí táwọn gbéṣe nínú ìgbéyàwó òun ni pé gbogbo rẹ̀ káṣà sọ pé àtọwọ́ òun ló ti wá ọ̀pọ̀ ọgbà ni ọkọ òun ló máa ń ṣe àfẹ̀mí ṣùgbọ́n òun fojú fòó dá títí tóun fi wá rí pé arákùnrin yìí ó lọ lù wọn lọ fẹ́ yàwó mi mọ́hún lára bímọ mi gbogbo dúkìá tá gba ó wá jẹ́ kémi wá máa wò pé nínú ìtàn arábìnrin yìí bó o láti fẹ́ mọ ẹni tó bá ní ìwà tara ẹni nìkan nínú ìgbéyàwó tàbí nínú pé à ń bá ní dọ́rẹ̀ẹ́ papọ̀ eléèbó a máa pè ní how do we recognize or know someone that is selfish in a relationship bó o láti fẹ́ mọ ẹni tó jẹ́ pé ìmọ̀tara àfẹ́mí yìí náà ni bóyá à ń bá ní dá ní dọ́rẹ̀ẹ́ bóyá kó tó di pé a lọ lé ọkọ kó tó di pé wọ́n ṣe pé yes I do mo fẹ́ fẹ́ ọ níṣu lọ́kà bá a tiẹ̀ ṣe wà lọ́nà bó la ṣe fẹ́ dá àmọ̀ gangan bó ni ká ti bẹ̀rẹ̀ náà ẹjẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ pé mọ̀sọ́dọ̀ àgbà ní ẹ̀yìn tí bẹ́ẹ̀ fún un máa sọ pé ẹnu àgbà lóbi tí ń gbó dáadáa àwa yìí sì ń dàgbà gan náà mẹni tí ń tàn wá ìmọ̀ bóyá ìjíwù mi aya lámìde bóyá ń tàn mí nàbá jẹ́ kristi so ti yẹ yí ẹ̀yìn lẹ́kọ̀ọ́kọ́ bá wa tàn mọ́lẹ̀ sí fún ìmọ̀dà ẹ ti rí fídíò arábìnrin yìí kí lẹ fẹ́ sọ sí
0: ṣe rí ìrìn àjò ìgbéyàwó gẹ́gẹ́ bí mo ṣe máa sọ lórí ètò o ni wípé kí ọlọ́run jọ kó má jẹ́ ká bọ́ ha
1: àmì o àmì ẹ̀ pẹ́ ẹgbẹ́ tó àmì ẹ̀
0: nítorí pé ìrìn àjò ìgbéyàwó ó dàbí ẹ̀bùn kérésì ni ṣe mọ̀ pé tí wọ́n bá ti yí ní pépà ní ibi tẹ lọ tẹ tọ́ bá ti gbélé yín lọ́wọ́ wọn á ní pé kẹ máa gbé lọlé ńgbà tẹ bá délé nǹkan tẹ bá ń bẹ̀ ní ti yín o ni ọ̀rọ̀ ìrìn àjò ìgbéyàwó ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó ṣe pàtàkì nígbà tá a bá ń bára wa dá ọ̀rẹ́ tó jẹ́ pé a gbúdọ̀ fojú fò lọ́pọ̀lọpọ̀ gbà a máa ń sọ pé ìfẹ́ ti gba ààyè ọkàn àwọn ènìyàn débi pé àwọn nǹkan tó yẹ kán jókòó kán rò wípé ẹni tá a jọ jáde kí ló dé tó fi ṣe báyìí ẹ jẹ́ ká wò bí àpẹẹrẹ ẹni tẹ jọ ń dọ̀rẹ́ ẹ jọ lọ ibi tí ẹ jáde lọ ibi tẹ́ẹ̀dẹ̀ lọ yẹn bóyá wọ́n wá fún yín ní àwọn oríṣiríṣi àwọn nǹkan tó rò wípé èmi àti olólùfẹ́ mi la jọ lọ ibì kan
1: tó yẹ
0: pé ó dẹ̀ ń wò wípé nígbà tẹ́ bá jọ lọ ó yẹ kí ìyàwó mi sọ pé àfẹ́sọ́nà mi o ó yàwọ̀ máa mélè lọ o ẹ̀gẹ́ kí mi máa mú eléyìí lọ o kó wá jẹ́ pé ó wá kó gbogbo ẹ̀ lójú ẹsẹ̀ ó dẹ̀ tí ìrònú wọn kan wípé kíní tán fún wa yìí àwa méjèèjì àwọn tó dẹ̀ fún yín ní tòótọ́ ẹ̀yìn méjèèjì wọn ní lọ́kọ̀tàn fún yín tó bá tiẹ̀ wá jẹ́ pé bóyá ọkọ ló ní ìwọ ìyàwó mi ìyàwó tùbí máa kó lọ nítorí ìwọ ló ṣì máa nílò ẹ̀ tàbí ìyàwó lówó wípé ìwọ lọkùnrin ìwọ ló máa nílò kíní ó yàtọ̀ sí pé kéèyàn kan wá wò wípé títò òun nìkan ni àwọn nǹkan báyẹn nígbà míì yìí nítorí pàṣẹ pa fẹ́ràn ara wa ní kà sí akànfojú wípé ó kàn wà yé bẹ́ẹ̀ ó ti ṣe lálákòókò
1: ó
0: ti ṣe lélẹ̀kejì ó ti rí pé gbogbo àwọn àǹfààní tó bá rí pé ó fẹ́ bọ́ọ̀dì sí ọ̀dọ̀ tiẹ̀ ó máa ń fẹ́ kí gbogbo ẹ̀ bọ́ sọ́dọ̀ tòun ni ara àwọn ìmọ̀tara ẹni nìkan tó yẹ pé ó yẹ kéèyàn tètè máa kíyèsí.
1: Ẹ jẹ́ pé nọ́mbà ta kó má dìpá wà nìkan là ń dá sọ nù kulu ìbéèrè rèé ń tà ń sọ lọ́wọ́ rèé bó o láti fẹ́ mẹni tó ní ìwà tara ẹni nìkan ìwà ìmọ̀tara ẹni nìkan yádàrí ní ìgbéyàwó ni àbá àǹfẹ́ ni sọ́nà ẹ̀yẹ pè wá wọlé tàbí ìbádọ́rẹ̀ pọ̀ kódà ó lè jẹ́ ọ̀rẹ́ sọ obìnrin sóbìnrin ọ̀rẹ́ sọ̀rẹ́ àbí ìyá sọmọ ọmọ sí ìyá tó ti yé yín bà bó o làwọn ìwàwo ni yóò tọ́ka sí pé ẹni yìí ó ní ìwà ìmọ̀tara ẹni nìkan nọ́mbà tó wọ kulu yìí rèé 0916893 1000 tàbí 0915333489 tàbí 0911 3 lọ́nà 4 ìyẹn 3333893 queen mother ẹ mọ̀ bọ́rọ̀ bọ̀.
0: Wípé nígbà tí ẹnìkejì èèyàn tó bá ti jẹ́ ẹni tó yẹ pé gbogbo nǹkan olówó máa ń fẹ́ pé kó jẹ́ ti tòun arábìnrin kan ní ọjọ́ kan ó mú ẹni tó jọ pè ní ọ̀rẹ́ ẹ̀ ó mú lọ sí ilé pé kó wá lọ wo ilé tí òun kọ́.
1: Ẹ mọ̀ bínú ẹ jẹ́ mú ìpè yín pápápá. Ẹ kúrò lọ́wọ́ àbí ẹ káṣán ẹ ti wọlé o ẹ bá wa sún kúrò ní ẹ tún wa pè padà ẹ bá ti fẹ́ pè wọlé ẹ sún kúrò níbi ẹ̀rọ tẹ fi ń gbọ̀ wá 0916893 1000.
4: Ẹ
1: lọ́wọ́ ẹ pé tán. Ẹ ṣeun ọlọ́run ló ń tó orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
4: Orúkọ mi ni Ìyáàfin Ọlájídé.
1: Ìyáàfin
4: Ọlájídé. Láti Ayégun.
1: Ẹ káàbọ̀. Ẹ ṣeun.
4: Sẹ́yìn kan tí mo rí sọ̀rọ̀ yìí ni wípé ní ṣe ọkùnrin tàbí obìnrin tó bá ní ìfẹ́ tara ẹni nìkan nínú ojú ọ̀nà ni wọ́n máa ti mọ̀. Pẹ̀lú ìfẹ́ èèyàn níkàkún. Ọkùnrin yẹn àbóbìnrin tó bá mọ̀ wípé ọmọbìnrin yìí àbọ́mọkùnrin yìí o ìfẹ́ tara ẹni nìkan ló wà lára ọlọ́ máa jẹ́ pé ó mọ̀ ni. Ṣàpẹẹrẹ fún èdè.
1: Ẹ mọ̀ bínú ẹ pè mí padà ẹ pè wá padà àpẹẹrẹ ọ̀hún fẹ́ gbọ́ 0916893 1000 tàbí 0915333489. Hello.
5: Hello. Hello.
1: Ẹ káàsán o, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá. Ẹ ṣeun.
5: Joseph láti rí ọ̀lẹ́.
1: Ìyá Joseph ẹ káàbọ̀.
5: Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan wípé ẹni tó bá ti jẹ́ pé nǹkan tó fẹ́ ti ẹnìkan ni kò kọ̀ dára sí ẹnì kejì ẹ̀. Irú èèyàn bẹ́ẹ̀. Ó yẹ kéèyàn fura sí èèyàn tó mọ òfin mọ tara ẹnìkan ló mọ. So obìnrin tó bá ti wà lójú ọ̀nà tàbọ́kùn tó wà lójú ọ̀nà tó yẹ pé ìkejì rẹ̀ àtẹ̀mí múwámúwámúwá ni gbogbo nǹkan kó jẹ́ ti ẹnìkan tó irú ẹni bẹ́ẹ̀ kò sí tó bá fẹ́ àánú ìṣòro tán bá wọlé.
1: Wọ́n á ní ìṣòro tán bá wọlé. 0916893 1000 0915333489. Hello.
4: ẹlọ èmi náà ni mo wọlé padà.
1: Ẹ ṣeun, ẹ fẹ́ fún wa ní àpẹẹrẹ.
4: Àpẹẹrẹ, àpẹẹrẹ tí fẹ́ fẹ́ ni pé ọkọ àti àwọn ọjọ́ wà lójú ọ̀nà tí ọkùnrin bá fi ń gbọ́ ọwọ́ sókè nà tí wọ́n wà lójú ọ̀nà dájúdájú tó bá fẹ́ wọlé ṣé kò ní máa nà. Yóò mọ ọ̀nà tó kọ́nà máyè ká ṣìyàn ká má ṣe fìdí àwọn ọmọ wa tá a bí náà káwọn náà má ṣìyàn. Àdúrà tí mo níyàn.
1: Àmì
4: ó dábọ̀ ẹ máa bí ó
1: ṣe lọ. Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun. Ibi tẹ́ ẹ ti mú owó tẹ́ ẹ ti ra káàdì kò ní tán bẹ̀. Ọ̀rọ̀ yẹn lọ fà. Wọ́n ní pé àti kinní kan láti mọ̀ bí kinní ó ti rí.
2: Sunday tí ó da Saturday láti
1: mọ̀. Bó o ní ọ̀sẹ̀ kí lo Saturday kí lo fẹ́ mọ̀ gangan. Àwọn àpẹẹrẹ òun gangan lèmi fẹ́ kájọ yan ọ̀nà náà rẹ̀ lórí ètò lẹ́nu.
2: Ṣeré kí mọ̀dà ẹ̀mọ́bìnrin mo fẹ́ mú báyìí. Ẹ̀yin pè ní ìmọ̀tara ẹni nìkan. Èmi ń pè ní ìwà jìbìtì àtọ̀kánjúà.
1: Ìwà jìbìtì àtọ̀kánjúà. Bẹ́ẹ̀ mú pè léyìn bọ̀. Hello.
6: Hello.
1: Ẹ káàsán, ó kọ yín àtìbìtì ẹ̀ tí ń pè wá.
6: Ẹ káàsán, ẹ kú ètò.
1: Ẹ ṣeun Ọlọ́run ló ń tò ó.
6: Alhaji Adébọ́dún láti ìlú Lọ́yọ̀.
1: Alhaji mi, ẹ káàbọ̀.
6: Ẹ pẹ̀lẹ́.
1: Ẹ sà.
6: Iṣẹ́ rí wà yẹn. Ṣé pé iṣẹ́ tó wà máa tara ẹni nìkan kò sí ẹni tí ò tó fẹ́ dàtọ́ lọ́n dá ilé ayé ìgbàkan òfẹ̀rùn òwú síra. Gbogbo ẹ̀dá tọkùnrin ọ̀gá tó bẹ o gbogbo èèyàn lọ́lọ́run fẹ́ràn owó ṣílá ó wá dá kéèyàn ó kó ìjànù kọ́ má jẹ́kọ́ pọ̀ jù ni ìyẹn pé ẹnìkan kò sẹ́nì kankan tí ò ní owó owó ọkọ owó ajá kò sí ètí ò sí kò sẹ́ni tí ò ní o kọ́nìkan bá lóun ò ní irọ́ ni ń pa kódà bẹ́yàn bẹ̀rẹ̀ làwọn àwọn alàgbà ilé ìjọsìn wa gan kò sẹni tí ò ní kíní kò sí inú ẹ̀jẹ̀ ọlọ́run lọ sánú ẹ̀jẹ̀ kálukú. Èèyàn ọ̀rọ̀ àmọ́ èèyàn ni ọwọ́ á fi wà ọmọlúwàbí ló fi kọ́ṣà rẹ̀ tí ó fi máa ń wọ̀n bá tí ó fi ní máa dá lẹ́sìn. Kò sẹni tí ò ní o. Ẹ kú ètò.
1: Ẹ ṣeun. Wọ́n ní kò sẹni tí ò ní. Mo tún gbọ́ tuntun pé mo gbọ́ tuntun pé àfẹ̀mí yìí àfi ta bá ń tanra wa kò sẹni tí ò ní. Èyí wù mí sẹ́yìn náà ni.
0: Gẹ́gẹ́ bí nǹkan tí bàbá sọ, èmi fẹ́ sọ pé lóòótọ́ nìkan tó sọ. Nítorí pé tẹ bá rí wípé àwọn èèyàn wọ́n ń hùwà, a rí wípé àwọn èèyàn máa ń jowó ara èèyàn. Ibi tí ìmọ̀tara ẹni nìkan dẹ̀ máa ti ń wáyé nìyẹn. Tẹ bá ń jowó, tẹ bá wípé báwo ló máa ṣe jẹ́ tó jẹ́ pé ìwọ ló ní gbogbo ẹ̀. Èmi náà ló yẹ kó o ní. A máa jẹ́ ká máa bára wa figagbága. Nígbà tá a bá dẹ̀ ti fẹ́ máa figagbága, kò sí ìgbà téèyàn ò ní fẹ́ mọ̀tara èèyàn nìkan pé kí ló dé o nìkan ó ní mọ́tò ó nílé. Àwọn ọmọ ẹ̀ ṣe dáadáa, ìyàwó ẹ̀ ṣe dáadáa. A wá di pé ẹni yẹn máa wò pé tó bá jẹ́ àǹfààní kan ó yẹ kó jẹ́ tẹni yẹn. Ọ̀nà àfẹ́ gbà sọ́dọ̀ ara tẹ̀. Pé èmi náà ó yẹ kémi náà ṣe.
1: Nígbà wo kíní ìwádìí ewu nínú ìgbéyàwó tàbí nínú ìbánidọ́rẹ̀ẹ́ ilé tí ó ẹ mọ̀ pé relationship ilé ni mo fẹ́ ká fókọ́sì báyìí ní ti ìgbéyàwó ẹ̀yin mò ń bá wí o èyí wù mí Aya Olamide nígbà owó gangan ní ìmọ̀tara ẹni nìkan wọ́n ti sọ pé kò sẹ́ni tí ò ní. Ṣé ká tí gbogbo àgbà pé kò sẹ́ni tí ò ní.
3: Ẹ ká gbà pé kò sẹ́ni tí ò ní.
1: Ká gbà ìgbà wo ló wá bẹ̀rẹ̀ tó bá ti ìgbà wo ni ó máa ń di ewu nínú ìgbéyàwó.
3: Tó bá ti ń pa ẹnìkejì lára ni tó bá ti bẹ̀rẹ̀ sí ọ̀tá ara wa. Ẹlòmíì á go to the lens pé ó máa di physical abuse like. Wọ́n á jọ máa sọ̀rọ̀ síra wọn, wọ́n á máa gbéra wọn ṣépè. Nínú ìgbéyàwó ọkùnrin náà wà selfish, obìnrin náà wà selfish. Tí kò bá ní nǹkan tí mo fẹ́ nínú ìgbéyàwó mi ò ní wá pẹ̀lú ẹni kájọ márì.
1: Ẹ tún ti gbé mi débò mi o. Bí ò bá jẹ́ pé mo ní nǹkan ìrìnì wulẹ̀ wá bọ̀.
3: Kí mo fẹ́ wá fẹ́ ẹ fún.
1: Tí n bá ti dáhùn tó pin.
3: Kí mo fẹ́ wá fún ok. Yàtọ̀ sí pé ọmọ tọ́lọ́run ti so papọ̀ láàrin àwọn méjèèjì pé a máa jọ bímọ papọ̀. Ẹni ok ó ní future. Àwọn nǹkan tẹ́yìn náà máa rí wòkè nǹkan báyìí ó dùn wò lọmọkùnrin ó dùn wò lọmọbìnrin it is presentable. Ó máa represent mi wẹ̀ láwùjọ. Irú àwọn nǹkan báyẹn àwọn ọmọ tó bá rí pé ok bàbá wa rè yáwa rè inú wọn máa dùn they will be proud of that person tí mo yàn láyò láti fẹ́.
1: Bí n bá gbádùn tẹ̀ sọ̀ dáadáa yẹn ni pé yala ninu igbeyawo yala ninu ibanidore idi ti mo fin baje christi dore tori pe o ni mo ni nkan ti mo nfe riga ti mo si je iwa tare ni nkan wa nu ni
3: iye wa yato to ba ti wa be si fi nira wa lara ta ti wo pe ki wa ni se o ni kan ni ibe ni kan mi ti wa nsele
1: a je christo fe so kan
2: don so ni pe tun baba tin di wo pe bo o se nse dada
3: o ti wa
2: nbi dunu mi mo o ti wa ndi nkan to je pe o munu bi mi mo ti wa mo se fe lole bo se nse ju mi lo yen o ti wa mi o ti wa mi mi lara amo to ba je pe bo se nse dada
3: inu mi ndun
2: mi o se dada inu wa jo
3: ajo ranra wa lowo
2: ajo nse kini o jo nda fun mi o jo nda fun e bo se inu mi ndun pe mi na nse dada iwo na se dada but ti se dada ti bo ti wa nju temi lo to ti wa munu bi mi mo ti wa bo se fe lole o ti ndi mo tara eni nikan
1: nta so yo je ki ran ti itan amolebi kan ya kan lo di igbadura re fa awon omo re pe olomo je fe baba fe oko bi baba yin awon omo wa bi ya lere pe obirin la awon mommy kilo le te fi so be won ni pe ninu ile mo baba yin bobirin ba ti e ti nje pe o gbowo soke bayi awon family won dide ja ni pe ara o ara o owo ti o ni fun oko re ni sara won gba ton fa nonu ni
2: mo so nkan kan le kan pe ni ire akawe to se nipa arabirin to so pe gbajugbaja ni mo ni oro yen kuro ni mo tare ni nikan o yi si iwa jibiti ati wo kan jua tori pe erongba eni to di iwa fe to gba gbogbo n to ni to lo fe lomi ki se erongba pe kikini ja si gbeyawo in to le wa gangangan ni to ri la be oro to ri n to le wa gangangan niyan to si ri pe ohun gba gbogbo etan to si se kini to si fese fe mo je ko ya lenu ke boye eni to pada fe yen boyan tin fe tele won jo padi apopo ni pe lagbaja ise kini gba logba gbogbo to wa lo wu e ka wa si kini ka wa lo fi bere igbesi aye titi wa
3: o nsele be
2: so awon won ni imotare ni niko jibiti tu wa kun ati wa oko jua lati ja eni lati ji eni keji lese o jawe onile bo ti wa mo lori ohun la mo ja so akawe to se yen ohun tun jin ju iwa imotare ni niko
1: o tun yato
2: o tun jin
1: ba ti e fe so kan
3: be ninu ore ore meji abi ninu igbeyawo ti ko nse wipe boya won fe lo ni lana le tan so yi boya okay won jo nse dada to ba ri pe yan kan nse dada ju yan kan lo any keji ibi ti contentment to
1: se wa ni
3: lorun nkan to wa nse dada ninu eyen iwo na ma so fo lorun emi na fe se dada
1: mo fo lo eleyi toro
3: ọrẹ mi ṣe dada nu mi ń dùn kì í ṣe pé nígbàyìn tí wọn ń bá ìjẹ tí wọn náà bá ń bá ìjẹ tó wá ń gbàdúrà ọlọrun ò ní gbọ́rọ̀ àdúrà báyẹn ní ìlànà tèmi náà níbi iṣẹ́ mi nínú ìgbéyàwó èmi náà fẹ́ máa ṣe dáadáa torí kò sí pé wọn máa rò kò sí pé wọn máa rò pé ọrẹ mi dẹ ti wa ń grow by bẹẹ ni o wọn dẹ ti wa promote ẹ
1: ní 94 nígbà tó wọ pinna fọ
3: wọn dẹ ti wa promote ẹ wọn dẹ ti wa dọga mi lẹnu iṣẹ mo wa ń ṣe yes ma fún irú nǹkan báyẹn wà á rowó bẹẹ ni gẹgẹ bí ọba ṣe sọ gbẹwọ lọ pókè ìtẹlọrùn yẹn jẹ kó wà nínú ẹ kò dẹ máa sọ fọlọrun má ro ibi sí torí ìrìn àjò wa láyé ó yàtọ sí ra
1: ó dà ẹja wá sí ayé àwọn gen z àbí gen z tàwa yìí ṣe mọ pé ọpọ ọgbà ẹmọjẹ àtàrà wa mo ti gbóbìnrin tó sọ pé ọkùnrin yìí bí ò bá ti kọkọ máa tọjú mi ná òun ò lè fẹ ṣé yẹn ò ṣe ìwà ìmọtara ẹni nìkan èmi ti rí ọkùnrin tó sọ pé bí n bá tẹ máa fẹyàwó gan sílé gan ó gbúdọ ní òun kan ti lè dáńtọ pé tóun kan lè máa tọjú mi gẹgẹ bí ọkùnrin.
2: ọ̀sẹ̀ni tó fẹ́ fẹ́ liability mọ̀.
1: ṣé ìwà ìmọtara ẹni nìkan kọ́ nù àbí ṣe standard ẹ mọ̀ bí ni ibi tí mò ń bọ̀ ni o ibi tí mò ń bọ̀ rèé bóò láti fẹ́ mọ ìyàtọ̀ nínú selfishness àti setting standard bóò láti fẹ́ pin ipa bóò láti fẹ́ pin lọ́tọ̀ọ̀tọ̀ tí ò ní fi ń dára wọn.
2: ìwọ tó fẹ́ set standard kí ni standard
3: exactly
2: ìwọ tó fẹ́ bẹ́ẹ̀ni kí ni gbèdéke ìwọ tó sọ pé olùṣàgùtọ̀ mi máa sọ pé ẹni tó fẹ́ fẹ́ ṣe ìpín yín papọ̀ ṣe purpose yín align.
1: ṣó papọ̀
2: ṣèjọra wọn bẹ́ẹ̀ni ṣe n tó ń ṣe ṣó wù lọkàn ṣó jẹ́ n tó lè support ìwọ tó sọ pé obìnrin tó independent woman ọpọlọpọ ọkùnrin ló fẹ́ fẹ́ obìnrin tó ti dá dúró tó jẹ́ pé ó máa wá jẹ́ kini threat awa je threat fun in the marriage tori ko obirin to fe to wa independent to wa financially okay
1: to ti daduro fun
2: ara awa di threat fun won gba to ba di marriage pe a o ti se kini ju o ti se kini ju o ti lo soke ju a
7: le kini
2: iwo to fe fe en to ti wa financially bi le kini financial status si ti e
1: se wo gan se oniburuji
2: ibo lo ti sise kini de kini mental state e gan fun ara re kini maturity state e lati fe fe en to wa independent
1: soko lo re
2: soko lo re gbe
1: owo re so gbe ẹyin to kan lo
3: nkan ti mo fe on ti so
1: won ti so ni e pe mother e je bi yin tori pe ijoba akoko ni a mo si fe ka soro yi ka fa bale tu pale iru mi odun se ba lobirin to je pe abokunrin odo to je pe oun gbero lati e ti lo nu igbeyawo ko gbo eto yi losan tani pe mother kini thin line ala kekere wo ala fo kekere wo lo wa laarin imota eni nikan ati pe standard boy pe mo set standard pe gbedeke ti mo fere ninu obira bo atokunrin ala wo lo wa laarin won thin line wo lo wa laarin won
0: yato to wa laarin mejeji oni wi pe eni ti oro ikan bawo lo se ri are gangan bawo lo se ri are se mo yi pe oto ni pe ki eyan so wi pe iru eyan bayi mo fefe oto ni ki eyan gomo yi pe ohun gan to n so pe o fefe ru eni bayi ohun de level yen se mo ko so pe o fefe eyan to ti wa well established to ti ni gbogbo nkan iwo gangan se taste se level e gan teyin yen se o le match up pelu
1: se wo gan le fe ara re to ba to ba ri iru ara e nibo mi
0: tori iru awun lawo ma n lo ma n wo
1: tawani
0: iru awun lo ma ri awun re so to ba ti de level ti wo gan fun ara o ti yo re ko wa se pe eni ti o fe fe eni to ti yo na ni iya to ma wa nbe so iya to to wa nbe oni pe lati mo boya eyan selfish o mo tare nikan lo fi so pe kini se ohun funra re se o le se fun yan to ngan ba ni se o le se fun yan
1: se o le se fe yan
0: iwo ko fe ko se fun e se wo fun re gan o le se fun yan to ba pe won lo ni se o le se fun yan
1: to ba ye pe ona bere be bi n ba bere lowo eju mi pe dakun ba mu kini se mi gan se mo le gba tan ba bi mi
0: ba bi e se wo na le se fun yan
1: se yan le se fe e gbo se yan le se
3: o da bi oro pastor Bolaji
1: o wa ni
3: o n bere iPhone 18 Pro Max se wo fun ara e to n sise to n gba salary se o le kowo yen jo ko fun ra ko ra fun ara e to ba tele ra fun ra yin pe okay o I want to enjoy my money se wo boyfriend den yen to ni ko ra fun e se wo na le gift e o le ni mo ri gift yi mo fe fun e but you want to muwa ni
1: muwa ti won bi tomode han mi mu
7: je bi si omo Gen Z obirin to so to ni ti okunrin o ba se fohun o kilele ti baba ti o se fun
1: ibere te kan
7: seri looto te ba le wa loju ona se fun mi ki
1: fun
7: mi bufun ki
1: be na ni inu dala sibi ati divine awon to n benu kulu be ni won dun pe kare
7: sori seri bi ati se bi bo ti se oro affair ni ni ayi o ti yato ni isin ni wupe a ma gbagbo wupe okunrin lo ye ko ma se fobirin ta ba ti wa loju ona lagba fun mi lagba fun lagba fun mi bo ki lo de oluma ma wa de nu igbeyewo to bi de pe gbogbo nkan patapata ninu lo to fi do di sana a ma
3: se
7: pe oko yi ni ko ra ki lo de ti wo to ra to le gbe ojo yi o ojo ayajo awon okunrin de o mo fe gbe jade gẹgẹ bi ọkunrin o amọ to ba ti yọ to birin ah you must do this for me ni o ya ma se kini kan kini kan iwo to reti wipe ki ọkunrin toju e tori pe ife ayin sona iwo gan le toju ọkunrin yen
1: iwo gan le
7: o se wa yen tori pe responsibility o ko ki se responsibility e o ki se responsibility e na oni baba oni ya iwon wa to ti do sanwo ri e ti o ti fe sile you are the responsibility of your parents amọ lowo to ba ti denu le re o the responsibility e so responsibility le fe je fun ara yin toju mi ki n toju e to ba wa sile mi pe ki n toju e ti won na ba ti n bo nijo mi iwo na fa kini dani mo si obe yi fun e o suita ti mi o je ka je fi se kini o
1: mo se be bo
7: inu le tete ba nbe
1: ninu igbeyawo nko wo lati
7: o ran lowo la fi je fun ra
1: o lowo ni
7: bẹni
1: omo olomo
7: ijo to ba safere fun baba ki yawo na gbe
1: ko
7: se wa ni tori pe ti economy so nsin a re ti gbogbo eru gbogbo oju okunrin nikan
3: eyan kan le se
7: ibi ta ti ni mo en to selfish niyan my money is my money lawo ni obirin ma nse. Your money is our money. And it's not supposed to be so.
1: Exactly. Eji wu mi e so kan lekan.
3: I don't know if it's about the book where you're lowly or Korean. To ba kola ma ye ki ku pa o ti ko ba se gbogbo erun yen a wa di ti
1: ketekete
3: komo merin ti wa wa nle awon family awon ore awon family member to ni oko eni o ye ko se won ni help en gba yen won ko ni loko o ti so amo lomo da line baba
1: oda e ja mo re le queen mother ninu igbeyawo en to ba je pe ninu igbeyawo to la koja bayi to abi to wa in to la koja re pe imota eni nikan ti oko mi yi abi yawo mi yi
3: o
1: ti wa poju kini ku se kamọ re ni
0: o te mi ma so o ni wi pe ko si bi ti si o si o ko si eni to ma pe pe ko wa joko ko wa soro nipa oro igbeyawo ti ko ni ri so o te mi ko fe so ni wi pe e je ki eye nikan ko wa ka ye ara wa ka de je olooto sira wa ta ba ye ara wa wo ta ba je olooto sira wa a ma mo boya awa la mo tara wa abi eni keji wa lo mo tare to ba de je wi pe boya emi keji wa lo mo tare e je ka wo ogbon ta fi le communicate ta le fi so ni ona to ma fi yi eni yen on ti ti eni yen to ba to ri imo le ninu nkan ta nso o ni ipo pada ma wa ti ko ba to ti a ba so ni ona to ma fi ye a kan ma jo ma ni gbolohun aso ni sugbon ni igba ta ba so asiko wo lo ye ka so bawo ni agbe kale a le fi se awada ka ma so bi awada to ba ya oro yan ma sink sinu
1: okan mi ma wole ti
0: oko mi ma fi kini se yeye ni ana o tun ti fi se yeye loni o dabi pe mo nilo lati se atunse ni apa bi bayi ka lu ogbon ta ba de ri pe ati lu ogbon to dabi pe ko fe work to ba je pe a ni awon to ma nba wa da si oro igbeyawo wa bi awon olugbani ni mo a le so wi pe nkan kan sele laarin emi ati ololufe mi mo fe je ke ba wa da si ka ba le roju tu si tori pe ti a ba fi ogbon se o le tu idile ti eyan kan ba ti mo tare enikan
1: ju lo to queen mother e ba ndagbere ka mo re le
0: eyin ololufe wa e se papa julo awon baba wa se mo ngba ta ba ti so pe won obirin won ma ro ni pe boya obirin nikan ni adupe lowo awon baba wa awon okunrin ti won ba wa pe sori eto losan yi adupe gidigidi lowo yin ba kan na ni awon obirin na ti won pe lagbara Olorun ile wo ni baje o a tun ni ipade ayo ni ose to mo oruko temi ni eludipo oluakemi queen mother
1: aje christy
8: kin to dagbere mun ibi ti iwe mimo gan so pe ibi ife ki mo tara eni ni ko ibi ti fi otito ba wa wa fi need eni keji e ini eni keji e wa fi saju ti e gan so bi si fi osito ba wa imotare ni kan go wure ni raye nbe o da e se gan te ti ma wa gbo wells radio 893.30 te si ma wa gbo ohun obirin ni gbogbo ose gbogbo en te pe wole e se gan yin le gangan le je keto idun oruko temi na ni aje ni ke fun mi lola ja ti gbogbo yin mo si aje christy e to ba ti do se to nbe so dara fun wa ni dede asiko ye se
1: ejiwu mi aya olamide o ya iba ndagbere fa won ara
3: e se lori eto teni te ba wa gbo ohun obirin ayin te pe wole na e se gan ni adupe e ba wa pade lose to nbo
1: oko yin
3: oruko mi ni olamide oluwa toyin
1: ejiwumi e mo fiti
3: ejiwumi
1: ejiyen wumi o pe pataki do gbogbo eyin te pe wole lekan si sori eto ohun obirin fun sotan fun tosan toni e je dupe lowo ola oluwa kintola won ki wa won ni well done guys e siun siun awa na se kini agbekundu si fun yin eyin o mo ma so pe e darapo mo wa ke wa ba wa dowo po lori kan ni kan ga gbomo gbelowo ti ko gajara lo emi ma so pe te ba gboja yin wa olowo ti ko gajara lo la ba yin olowo re meta lokan ni fun yin alakoko apolowo re elekeji yo ta eleketa fadura gbandi e ku mo pe adura ni gba agbara o ngba o o ko temi o yi pada o temi tope akiko ole ayake lo so pe lase edumare won mo ni fe ni kankan ni wa sawati o se kini o dabo

0: ìbílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
1: Ẹ jẹ́ kàgàjì tu, ẹ wá fẹ̀tà títù. Iṣẹ́ Ọlọ́run àdìtù, àwọn kan kàrìtù. Lẹ́fúnà Lọ́lá Kọ́sà, bó ṣe ń rọra Jó Mákòsà, parí òwe, ayé òde, fẹ́ni tó mọ̀wé.

0: pẹ̀lú metaverse tán pè ní shareholders ìpín ìdókòwò sí metaverse. Metaverse a lè pè ní ayé tí a ò lè fojú rí. So metaverse a ti ń sọ̀rọ̀ nípa ìyẹn, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun àlùmọ́nì tó sodo sínú rẹ̀. Tá a bá kíyèsí ẹ rí pé níbi ọdún 1960 sẹ́yìn, ilé-iṣẹ́ kan olómi ọ̀sán wọ́n wá introduce èròjà metaverse yìí sí wa, tá à ń pè ní SIM. SIM yẹn ni gbogbo wa mọ̀ sí SIM card tá à ń lò nínú fóun wa. So SIM yẹn àpèjá ẹ̀ ni subscribers identification module. So nkan tí ara èròjà inú metaverse ìyẹn ni wọ́n kọ́kọ́ fi mú wa wọ inú metaverse. A dẹ̀ rí pé SIM yẹn module tí wọ́n ṣe sínú ẹ̀ ni pé láti mọ fi gbowó lọ́wọ́ wa. Ẹ bá kíyèsí ẹ rí pé àtìgbà tá a ti ra SIM yẹn la ti ń rà
1: anáwó
0: ni lórí ra data, ó ń gbowó lọ́wọ́ wa ni. Ṣùgbọ́n ní báyìí ìrọ̀rùn ti dé nkan tí Trisonet wa introduce sí wa láti inú metaverse náà ni òun la wá ń pè ní PIM, tá ń pè ní PIM. Tẹ̀bá wò ẹ́ rí pé pípé wọ́n fẹ́ jọra PIM ẹ̀ fẹ́ jọra, ṣùgbọ́n ìyàtọ̀ wà ńbẹ̀. PIM yẹn ìtumọ̀ ẹ̀ ni Partners Identification Module. So eléyìí PIM yìí ló wá sọ wá di shareholders to the metaverse. Ìyẹn ni pé láti jẹ alábàápín. Dípò kan wá mọ gbowó lọ́wọ́ wa, ẹni tó bá ti ní PIM yìí lọ́wọ́ òun ni ó mọ gbowó lọ́dọ̀ metaverse.
1: Òun náà mọ ní enítere ìtìtere tí ó mọ wọlé sáà.
0: Ojoojúmọ́ dẹ̀ ni owó yìí, ojoojúmọ́ ni ó mọ wọlé. Ẹ̀tọ́ rẹ̀ ni gẹ́gẹ́ bí shareholder ọdún mẹ́wàá gbáko, bẹ́ẹ̀ ni òun ni ó fi gba owó yẹn lójoojúmọ́.
1: Bó láti ṣe àwọn wo ló lè ṣe?
0: Àwọn tó lè ṣe ẹṣẹ́ olótú, àgbà àti ewé ló lè ṣe.
1: Kò sẹ́ni tó yọlẹ̀.
0: Tí olóyìnbó ń pè ní infant, àwọn infant yẹn ni àwọn ọmọdé látọmọ òòjọ́, bí ìyàwó bá ṣàti bímọ tó rure tó sọre tọmọ ti dùn wẹ́wẹ́ yẹn. So irú ọmọ bẹ́ẹ̀ olórí ọ̀fẹ́ ó lè ṣe láti ọmọ òòjọ́ títí dé ọmọ ọdún 17, that is a day old child ló lè ṣe. So ọmọ tó bá ti wá ṣe tá a ti ra ìpín ìdókòwò ti metaverse yìí fún lẹ́yìn ọdún kan tọmọ yẹn ti ra ìpín. Ìpín ìdókòwò yìí tí ọ pé ọdún 18 àjọ metaverse ni ó mọ sanwó iléèwé ẹ bó ṣe lẹnu. Ẹ jẹ́ kí n sáré sọ títàwọn àgbà àwọn ń tiwọn o nígbà tí ẹmọ kó mọ sọ mi ní 3 million èèyàn ni wọ́n fẹ́ ní Africa. Ó dẹ̀ nínú 3 million báyìí sì 1,700,000 èèyàn ló ti rẹ́gísítà. So àwọn tí ó kù yẹn àsáré ń dùn mọ́ra wa lọ́wọ́ ni pé àwọn ẹ̀yà kan wọ́n fẹ́ kó jẹ́ tiwọn, àwọn ẹ̀yà míì náà fẹ́ jẹ́ kó jẹ́ tiwọn. So bó a ṣe ń pin mọ́ra, so ni a fi wá sí bí báyìí pé àwọn èèyàn wa tí wọ́n ń gbọ́ mi báyìí káwọn náà tara ṣàṣà kíkiní èèwò tó tán bẹ́ẹ̀ kí wọ́n lè jàǹfààní ẹ̀. Bí wọ́n ṣe jàǹfààní ẹ̀ ni pé fún àwọn àgbà ₦15,000 ni wọ́n máa ra ìpín ìdókòwò yìí tí a ń pè ní PIM chip yìí òun náà máa ra. Wọ́n bá dẹ̀ ti ra ẹ̀ǹkan náà ni wọ́n máa ra àwọn padà tún ra àwọn ọ̀sán owó míì mọ́. So kì í ṣe pé bóyá wọ́n máa renew ẹ̀, àwọn ọmọ ní tiwọn promo ń lọ lórí tàwọn ọmọ àwọn ọmọdé. So instead of ₦15,000 àwọn máa san ₦12,000
1: làwọn ọmọ.
0: So ẹ mọ rí lórí fóun yín, ẹ máa rí gbogbo ẹ.
1: Ọ̀nà wo la gbà ṣe kí
0: ni? Ọ̀nà tẹ́ gbà ṣe ni pé wọn ẹ máa rẹ́gísítà ni. Bẹ́ẹ̀ bá ti rẹ́gísítà gbogbo àwọn tó bá ti ní fóònù tá a gbé lọ́wọ́ tá à ń pè ní smartphone bí Android tàbí iPhone ẹni tó bá ti ní lọ́wọ́. So àwọn olórí ọ̀fẹ́ láti ṣe
1: àti
0: kí wọ́n wá sí ọ́fíìsì wa. Ọ́fíìsì wa wà ní Yanásẹ̀lẹ̀, ó wà ní second floor ní Corporate Suite 3 ní Divine Treasure Complex ní NNPC area ní Àpáta ní Ìbàdàn. Wọ́n lè pè nọ́mbà yìí, òun náà ni 08068146818. Ẹ jẹ́ kí n tún pè 08068146818. Ẹni tó bá ń gbọ́ mi báyìí ó lè tẹ yes sí nọ́mbà yẹn torí ààyè tó máa wà fún àwọn èèyàn kò ju èèyàn 100 lọ. A fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn ní ọjọ́ Thursday tá a mọ̀ sí Alhamisi ọ̀sẹ̀ yìí,
1: ọ̀sẹ̀
0: tá a wà nínú rẹ̀ ní dédé aago mẹ́wàá láàárọ̀ la máa bẹ̀rẹ̀.
1: La
0: fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ yẹn, kì í ṣe ṣogúndógójì o rárá o, kì í ṣe mo gbé mo kú mo dáràn. Wọ́n wà láyé ní gbogbo bá ṣe ṣe wọ́n wà gbọ́ ní ọjọ́ yẹn.
1: Ìwọ náà ò lọ gbọ́ òun o, ẹ máa dá ọkọ̀ yín lẹ́ẹ̀kan sí.
0: Orúkọ tèmi ni Pastor Adébísí, tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ Trisonet Social Community Initiatives.
1: Tọ́ ọ̀rọ̀ ló gbọ́ ò dìgbà.
2: FM, your preferred wholesome radio.

mọ́kínyín ẹ̀kalẹ́ ẹ̀sìnkú iṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní ló ń dé sẹ́tì gbọ́ yín láti ìkànnì west radio 89.3 fm ìkànnì kànga gbọ́mọ̀gbẹ̀ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà láàbẹ̀ avenue olùyọlé estate ìbàdàn tèmítọ́pẹ́ ọláwọlé ni oníròyìn yìí ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. ààrẹ tinubu pè fún ìbuwọ́lù ilé aṣòfin àgbà láti ṣe pàṣípàrọ̀ àjọ ascon pẹ̀lú ilé ẹ̀kọ́ ìjọba àpapọ̀. ilé aṣòfin àgbà pàrọwà sí ìjọba àpapọ̀ láti gbájúmọ́ àwọn iṣẹ́ àkànṣe òpópónà lè tó ti wà ńlẹ̀ láàrin àìsí owó tó tó. àyà gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ pàrọwà sí àwọn ọmọbìnrin láti lépa ìran wọn kán sọ̀rọ̀ tako ìlòkulò. alága àjọ inec tako àwọn ọ̀rọ̀ lè tó ń fa ìpayà lórí àwọn ètò ìdìbò ọdún 2027. ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. ààrẹ bọ́lá tinubu ni ó ti ṣe bẹ́ẹ̀ ni ó ti pè fún ìbuwọ́lù ilé aṣòfin àgbà lórí ìwé àbá tó ń pè fún fífagilé ilé ẹ̀kọ́ lè tó bójútó ìṣọwọ́ṣiṣẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà tí a mọ̀ sí ascon kan sì rọ́pò rẹ̀ pẹ̀lú ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ ìjọba àpapọ̀ láti lè ṣètò ìrólágbára fún ìdàgbàsókè ètò adarí àti láti lè mú àfikún débá ìfẹsẹ̀múlẹ̀ àwọn ìnáná ìjọba. ìpè ààrẹ yìí ló wà nínú lẹ́tà lè tán fi ṣọwọ́ sílé aṣòfin fún àgbéyẹ̀wò. ẹni tí ṣe ààrẹ ilé aṣòfin àgbà ìyẹn godswill akpabio ló ka lẹ́tà náà lásìkò ìjókòó ilé lónìí. níbẹ̀ ni ààrẹ ti ṣàlàyé pàtàkì ìgbésẹ̀ yìí tó sì parọ́wà sí àwọn aṣòfin láti gbé ìgbésẹ̀ òfin tó tọ́ lórí rẹ̀. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti ṣe ìdánimọ̀ ètò ìmọ̀ ìjìnlẹ̀ tí a mọ̀ sí biotechnology gẹ́gẹ́ bí ọ̀pákùtẹ̀lẹ̀ fún kíkojú ààbò oúnjẹ àìrí oúnjẹ tó tọ́jẹ̀ àti àwọn ètò ìlera. nínú eléyìí tó ti ń pè fún ìbáṣepọ̀ tó gúnmọ́ láàrin àwọn olùṣèwádìí ilé-iṣẹ́ àti àwọn míì tọ́rọ̀ kàn láti ṣàmúlò ìmọ̀ ìjìnlẹ̀ fún àwọn àtúnṣe tó tọ̀. ìpè yìí ló wá gẹ́gẹ́ bí àjọ elétò ẹ̀kọ́ United Nations lórí ìmọ̀ ìjìnlẹ̀ àti àṣà tí a mọ̀ sí UNESCO fún ibùdó ìmọ̀ ìjìnlẹ̀ biotechnology lè tí a mọ̀ sí ICB tó wà ní fásitì orílẹ̀-èdè nàìjíríà tó wà ní nsukka ti ṣe ń gbé ìgbésẹ̀ láti mú àyípadà lè tó nítumọ̀ débá ètò ọ̀gbìn. nígbàtí ó ń ṣíde ètò àpérò ẹlẹ́ẹ̀karùn-ún lórí ìmọ̀ ìjìnlẹ̀ biotechnology lórí ààbò oúnjẹ àti ètò ìlera tó wáyé nílùú Abuja lónìí, ẹni tí ṣe mínísítà fẹ́tọ́ ẹ̀kọ́ ìyẹn dókítà Tunji Alausa ó sọ̀rọ̀ lórí àwọn nǹkan lè tó ń ṣe àkóbá fún ààbò oúnjẹ àti ìlera ọmọnìyàn. lẹ́ni tí akọ̀wé àgbà fún àjọ UNESCO lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn dókítà Ìdòwú Ọlágúnjú Sojú fún ó sọ̀rọ̀ lórí pàtàkì

Ilé Asòfin Àgbà orílẹ̀-èdè yìí ti parọ́wà sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti mú píparí àwọn iṣẹ́ àkànṣe òpópónà tó ń lọ lọ́wọ́ lọ́kùnkúndùn ṣáájú kó tó bẹ̀rẹ̀ àwọn tuntun míì. Pẹ̀lú àlàyé lórí àìsí owó tó tó, pípa tí ọlọ́gbọ̀nrangandà àti àwọn ipò ẹgẹrẹmìtì létí àwọn òpópónà márosẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà wà. Àwọn aṣòfin ṣàlàyé àwọn ọ̀nà létí omi àgbàrá ti bàjẹ́ pẹ̀lú àwọn ibi tí kò sí ọ̀nà rárá lórílẹ̀-èdè yìí. Eléyìí ló jẹyọ lásìkò ìjókòó ilé lónìí lẹ́yìn tí ilé aṣòfin tẹ́wọ́ gba àbá lè tó wá láti ẹnu sẹ́nitọ̀ tó ní òun wòye lórí àwọn ipò létí ọ̀nà orílẹ̀-èdè yìí wà. Ilé wa parọ́wà sí àwọn àjọ tọ́rọ̀ kàn láti ṣe àtúnṣe kankan sí àwọn òpópónà náà. Aya gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Tamunomini Munini Olúfúnkẹ́ Mákindé ti parọ́wà sí àwọn ọmọbìnrin láti lépa ìran wọn kàn dẹ̀ sọ̀rọ̀ jáde lásìkò ìwà kòtọ́ àti wípé kán mú ètò ẹ̀kọ́ wọn lọ́kùnkúndùn wípé gbogbo ọmọbìnrin ló nílò àǹfààní láti ṣe àtúntò ọjọ́ ọ̀la rẹ̀. Ìpè yìí ló wáyé lánàá lásìkò ètò àyájọ́ àwọn ọmọbìnrin lágbàáyé fún ọdún 2026 léètò wáyé nínú gbọ̀ngàn Civic Event Center létí ibẹ̀ ní ìdí àpẹ́ nílùú Ìbàdàn. Àyà gómìnà wá parọ́wà sí àwọn òbí àti àwọn alágbàtọ́ láti dáàbò bo àwọn ọmọbìnrin wọn kán dẹ̀ tẹ́tí gbọ́ àwọn ẹ̀dùn ọkàn wọn. Ó tún ké pe àwọn olùkọ́, àwọn olórí ẹ̀sìn àti àwọn adarí àwùjọ pẹ̀lú àwọn míì tọ́rọ̀ kàn láti ṣiṣẹ́ papọ̀ fún ààbò àwọn ọmọbìnrin. Nínú ọ̀rọ̀ tirẹ̀, ẹni tí ṣe kọmíṣánná fún ọ̀rọ̀ àwọn obìnrin Àláìjà Jọ́kẹ́sán ni ó sọ̀rọ̀ ṣègbè lẹ́yìn ọ̀rọ̀ àyà gómìnà. Alága àjọ olómìnira tó ń bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí INEC, Ọ̀jọ̀gbọ́n Joash Amúpìtàn SAN, ti sọ ọ́ di mímọ̀ wípé ìlànà báyìí ni là ń ṣe kì yóò sọ àbájáde èsì ìdìbò ọdún 2027. Ó dúró lórí wípé ẹni tí yóò wà nípò yóò jẹ́ èròǹgbà àwọn olùdìbò. Ọ̀jọ̀gbọ́n Amúpìtàn ló kéde eléyìí lónìí níbi ètò àpérò lórí ọgbọ́n àdáyébá léyìí tí a mọ̀ sí AI àti ètò ìṣèjọba àwọn ara wa fún ti ọdún 2026 lè tó wáyé nílùú Àbújá. Ó ṣèkìlọ̀ lórí àwọn àkùdé léyìí tí ẹ̀rọ AI yìí lè ṣe sí ètò ìdìbò. Ó tún sọ̀rọ̀ lórí wípé àjọ ọ̀hún ti ṣètò àwọn àfikún ìkan ìdìbò àti àwọn ètò ìforúkọsílẹ̀ orí ẹ̀rọ lérè tí ìpàdé àpérò ọ̀hún ló dẹ̀ láǹfààní láti wáyé láti ọwọ́ àjọ INEC fún àwọn òṣìṣẹ́ elétò ìdìbò, àwọn adarí ẹgbẹ́ òṣèlú àti àwọn míì tọ́rọ̀ kàn. Ẹni tí ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè yìí Ọlátúnjí Dísù ti ṣèlérí wípé ìṣọwọ́ṣiṣẹ́ àwọn ọlọ́pàá ṣáájú lásìkò àti lẹ́yìn ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 yóò mú inú dídùn àti ìwúrí dé bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Ó fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé iléeṣẹ́ ọlọ́pàá yóò ṣe iṣẹ́ rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ. Ìlérí yìí ló wáyé lónìí lásìkò léyìí tí Dísù ń dáhùn ìbéèrè látẹnu àwọn oníròyìn lẹ́yìn ètò ìfilọ́lẹ̀ ìwé kan. Ó sọ̀rọ̀ lórí àwọn àlàkalẹ̀ ètò léyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe fún ètò ìdìbò àlàáfíà. Èyí lópin ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní. Ṣùgbọ́n ká tó máa lọ, ẹ gbọ́ àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí.
àmọ́ a fún yín pé ààrẹ Bọ́lá Tinubu ti pè fún ìbuwọ́lu ilé aṣòfin àgbà lórí ìwé àbá tó ń pè fún fífagilé ilé ẹ̀kọ́ tó ń bójútó ìṣọwọ́ṣiṣẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ sí ASCON wọ́n sì rọ́pò rẹ̀ pẹ̀lú ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ ìjọba àpapọ̀ láti lè ṣètò ìrólágbára fún ìdàgbàsókè ètò adarí àti láti mú àfikún dé bá ìfẹsẹ̀múlẹ̀ àwọn ìlànà ìjọba. Àmúwá fún yín pé ilé aṣòfin àgbà orílẹ̀-èdè yìí ti parọ́wà sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti mú píparí àwọn iṣẹ́ àkànṣe òpópónà tó ń lọ lọ́wọ́ lọ́kùnkúndùn ṣáájú kó tó bẹ̀rẹ̀ àwọn tuntun míì. Pẹ̀lú àlàyé lórí àìsí owó tó tó pípa tí ọlọ́gbọ̀nọ́gbọ̀nọ́ àti àwọn ipò ẹgẹrẹmìtì lẹ́yìn tí àwọn òpópónà márosẹ̀ orílẹ̀-èdè yìí wà. Àmúwá fún yín pé ẹni tí ṣe aya gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ tamunomini ni Olúfúnkẹ́ Mákindé ti pàrọ̀wà sí àwọn ọmọbìnrin láti lépa ìran wọn. Kàn dẹ̀ sọ̀rọ̀ jáde lásìkò ìwà kò tọ́ àti wípé kán mú ètò ẹ̀kọ́ wọn lọ́kùnkúndùn wípé gbogbo ọmọbìnrin ni ló nílò àǹfààní láti lè ṣe àtúntò ọjọ́ ọ̀la rẹ̀. Lákòótán àmúwá fún yín pé ẹni tí ṣe alága àjọ olómìnira tó ń bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí INEC ìyẹn ọ̀jọ̀gbọ́n Joash Amupitan SAN ti sọ ọ́ di mímọ̀ wípé ìlànà báyìí ni là ń ṣe kì yóò sọ àbájáde èsì ìdìbò ọdún 2027. Ó dúró lórí wípé ẹni tí yóò wà nípò yóò jẹ́ èròǹgbà àwọn olùdìbò. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ́ ẹ gbọ́ ni ló wá láti ọwọ́ Kẹ́misọ́lá Williams. Ẹ lè máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo àti West Radio 893. Bákan náà lẹ lè máa gbọ́ wa ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. Ẹ tún lè kàn sí wa lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Ẹ lè kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp lójú òpó 091-6893-2000. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ìlú ọkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún yín. Àtọ̀rọ̀ káńfàrà wípé ìròyìn lédè Òyìnbó kò ní lè wáyé lálẹ́ tòní ẹ má bínú ó dàárọ̀.

0: Despoku de Messi.
1: Oh yeah, well, oh, to the late tempo. Sorry, MIC. Nita ni West Radio. 89.3 FM. Ale rebe.
0: Pẹ̀lú àṣà tó nítumọ̀ láti máa ṣe wà sí wíṣọ òpin ọ̀sẹ̀ ní gbogbo alẹ́ Sátidé láago mẹ́sàn àbọ̀ sáago mọ́kànlá ọmọ tó bá ṣiṣẹ́ dédé ó yẹ kó lásìkò gbẹ́dùn gbẹ́gọ́ rẹ̀ láti kọ́kọ́ máa jára wa tán pẹ̀lú àwọn ìmọ̀ràn lóríṣiríṣi bá a fi ní kó sówó àwọn ẹni bí má jẹ́ kí wọ́n fi kéré jẹ kí ó bẹ̀rẹ̀ lọ́wọ́ kí wọ́n má fi sí ìsìpalẹ̀ ní ìmọ̀ pẹ̀lú àwọn ìmọ̀ràn tó ṣe wá láǹfààní tó ṣe rí láti máa gbé àwa débẹ̀ lórí àwọn nǹkan tó palẹ̀rín tó ti ṣẹlẹ̀ sí wa rí lẹ́yìn ara lé ló sì máa sọ bó ṣe ṣẹlẹ̀ sí nígbà náà ibi àti ṣe láàfin máa dá sí ètò lẹ̀ níbi tá a ti máa dá padà fẹ́yìn olólùfẹ́ kàn yìí nígbà tẹ́ máa pè wọlé béèrè àwọn èèyàn yín tẹ́ ti rí ti pẹ́ bẹ́ẹ̀ sì mọ bí tẹ́ ẹ lè wá wọn sí mọ́ ẹjẹ́ jọ pàdé grand commander fún gbogbo entertainers ambassador wálé adéoyè ọmọ onílù àgbẹ̀ jẹ́jẹ́ lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí láago mẹ́sàn àbọ̀ àṣálẹ́ 9 PM fún kéde ohun ìpolówó ọjà ẹ kàn sí West Radio 89.3 FM tá a fi kalẹ̀ sí ẹlẹ́ẹ̀fin avenue Olúyọ̀lé estate Ìbàdàn alẹ́ rẹ bẹ́ẹ̀ lẹ̀tọ̀ ọmọ ìyá mi tó o bá gbọ́ tò sẹ́ yìí ó dẹ̀ máa dùn ẹ́ gan o.
2: Want to stay connected to your favorite radio station? Follow us on social media for the latest updates, entertaining wholesome content, and behind-the-scenes peeks. We're on Instagram at Wells Radio 893, Facebook Wells Radio 893 FM fan page, X Wells Radio 893. Follow our WhatsApp channel, Wells Radio 89.3 FM. Get a scoop on upcoming shows, giveaways, and events. Also get to interact with your favorite presenters and share your thoughts on our posts and stories. Join the conversation and stay tuned into Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.

0: Ìfilẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wà.
1: Ẹ̀gbọ́n mi.
2: Àbúrò, o mọ̀ bínú ohun orí ọni.
1: Èmi lẹ wọ́n ń rò, mo ti ń pè yín bí ẹ̀mẹta báyìí ẹ̀ ti ẹ̀ gbọ́.
2: Wo ọ̀rọ̀ ọjà tí ò lọ dédé iná mọ̀ ni, àbí ṣé kò wá tó rò ni? Ọdọ̀ òyá, owó àwọn ọmọléèwé sì ti tó san, kódà ọjà ti bí ọ̀sẹ̀ mẹ́ta ní bẹ lórí igbá mi. Wo ó sún mi oje.
1: Ọjọ́ òyá kẹ̀, ẹ̀gbọ́n mi, ṣé ẹ̀ lẹ́ẹ̀ tí ìgbọ́n pa Wells Radio ni?
2: Wells Radio, ewo tún Wells Radio.
1: Ẹ̀gbọ́n mi, ẹ ò mọ Wells Radio 89.3 FM tó wà lolúyọ̀lé. Lọ́gán tí Wells Radio bá ti bá yín polówó ọjà, ìrònú ti dópinu. Ọjà yóò mọ tà ní wàràwàrà táwọn oníbàárà ó sì mọ bòyín tájọ́ mọ bùgbàjẹ. Ẹ wò ó, ẹ mọ fìkan pé méjì o. Wells Radio lọ̀nà àbáyọ, níbẹ̀ lẹ́ ti polówó ọjà tọ́jú ó sì mọ tà wàràwàrà.
2: Ó dáa náà, kí n tètè wá lọ polówó ọjà mi ní Wells Radio 89.3 FM kí n lè máa tàtà jèrè ọjà.
1: Ẹ wò ó, ó ṣe kókó. Wells Radio 89.3 FM lẹ́ ti lè polówó ọjà yín tájọ́ mọ bùgbàjẹ tí gbogbo ẹ̀ ó mọ tà wàrà ṣẹ́sà.
3: Tó ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o. Ẹ wá ká bá yín polówó ọjà yín ní ìkànnì kànga gbọ́mọgbẹ́. West Radio 89.3 FM ti a kalẹ̀ sí Òpópónà Lavi Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Ẹlẹ́pẹ̀ sórí aago 09039368185 tàbí 07068407359 tàbí 08053007582. Ìpolówó ọjà ìlàgúnmọ̀ owó. Wá polówó ọjà.
4: Yo, what's up?
5: Baby, let's go!
6: Hey there! Want to stay connected to your favorite radio station? Follow us on social media for the latest updates, entertaining wholesome content, and behind-the-scenes peeks. We're on Instagram at Wells Radio 893, Facebook Wells Radio 893 FM fan page, X Wells Radio 893. Follow our WhatsApp channel, Wells Radio 89.3 FM. Get a scoop on upcoming shows, giveaways and events. Also get to interact with your favorite presenters and share your thoughts on our posts and stories. Join the conversation and stay tuned into Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
7: West Radio 89.3 FM. Kanga Agbemagbe.
0: The time is 11 PM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
8: Lati ikoni Kanga Agbemagbe 89.3 FM girige lagumakala lelu.